àwọn tó ń bara aláradá nínú ayé àyàmáre wá dára ìrìn láyé ìka ènìyàn ní òjẹ́ máa bọ̀ kájọ gbọ́nàdúrà sókè wípé olúwa gbàrà mi fún mi kíákíá nìwọ náà yóò bẹ̀rẹ̀ sí ní máa dára tó wẹ̀ wà máa ṣe bí ọba lẹ́yìn tí the lord mayor his eminence apostle dr

0: bí mo ṣe mú òróró ìrónú ní àtúnwí mo gbá bu sínú omi gbígbóná pẹ̀lú omi ìrọ̀mí mo fi rẹ̀ àfi bíi pé nǹkan yẹn ló fi nǹkan síbẹ̀ bí mo máa ṣe ní àlàáfíà mà nìyẹn o bàbá ẹ̀rí mi kejì lọ dáì torí àpẹẹrẹ ìgbàgbọ́ yẹn òróró yẹn mo máa gbé káàkiri ní ẹlẹ́gbẹ́ tí mo bá fi mọ̀ ó ṣẹlẹ̀ pé ọmọ sísá mi kan òun náà jẹ́ ss gẹ́gẹ́ bí arábìnrin tó jẹ́ ss ló ṣe give testimony mi bí mo ṣe gbọ́ mo wá ní ìmúnà bíbẹ̀ jẹ́ ẹ̀rí jẹ́ ìrírí ọmọ yẹn ó sì kí lóòótọ́ wọ́n ti gbé lọ sí hospital sọ pé a lọ ó ti lọ sí towards pé ẹ̀jẹ̀ rẹ̀ ò tó mọ́ ìyá àti ń pè wá wọ́n ní kán lọ máa wọ́ ẹ̀jẹ̀ wá wọ́n ní kán lọ máa ṣe gbá wá wọ́n kán máa ṣàwò wá even the hospital tí ó wà wọ́n ti tó wá sọ pé kán wá gbé wọ́n máa gbé lọ sí another place èmi ṣáà ń bọ̀ bí mo ṣáà ṣe ń bọ̀ nìyẹn ìyá ò ti lọ wá mọ́tò tí ń ṣe mo kàn lọ sí inú rẹ̀ torí mo ti donate ẹ̀jẹ̀ fún ọmọ yẹn rí mo ṣe wọnú wọ́ọ̀dù yẹn lò ní mo òróró yẹn lèmi kàn tó gbé dání mo ṣe lọ sórí ọmọ yẹn ti rẹ̀ ẹ́ ti ṣe mo ṣe fọwọ́ mo kàn tó ọgbọ̀n òróró yẹn mo fi sórí ẹ̀ mo ti bọ ẹnu sọ làwọn nọ́ọ̀sì ẹ̀ láti sọ pé mi kí ni máa fi mọ̀ kankan fún mi tí n bá ṣe bá fi máa yẹn mo kàn fèsì yẹn nǹkan ni wọ́n ní ṣé owó gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù ni ó náà gbàgbọ́ mo ní tó bá ti gbàgbọ́ mo ní get worry mo náà tún mo gbò fún mo ní iṣẹ́ àmì àti iṣẹ́ ìyá ni mo máa ṣe mọ̀ àjà àrí fún ara mi sùúrù níbẹ̀ sọ ọmọ yẹn ó ṣàbẹ̀wò sí ó change ó ṣàtúnwọ́n sọ̀rọ̀ ń ṣe oríṣiríṣi ok pàṣẹ àṣẹyà gbé because bible ó attend sọmọ yẹn mọ́ irú mi mo kàn tún sọmọ pé ok ẹ wá test ẹ̀jẹ̀ ara mi mo máa mo donate fún rí ẹ̀yìn lè ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́dẹ́ wọ́n ní ẹ̀gbẹ́ àwọn ti ní kó máa gbé lọ wọ́n kó máa gbé lọ sáré ayé adó kó máa ṣe bá ok mo ní ní problem mo ṣe lọ sísá mi mo ṣe àbá sísá mi wá mọ́tọ́ ọkàn gbé ẹ̀mí àtàwọn àtìwá àti ẹgbẹ́ àtàwọn àbúrò ọmọ àlùsọ́dún nípa agbára ilé ìfẹ́ ọlọ́run ọba lóòótọ́ ọmọ yẹn gba ẹ̀jẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba pé ọmọ yẹn wà láyé wà láyé torí ó ti ń lọ sí pé àwọn nọ́ọ̀sì ẹ ti retí pé kán sọ pé ọmọ yẹn ti bí wọn ṣùgbọ́n mo dúpẹ́ mo gbé ọlọ́run ọba gan mo ti sọ mo ní bàbá náà ń bọ̀ ní adó tí wọ́n bàbá ti wá sádó àti ẹ̀mí àti wọn àgbẹ̀dẹ̀ ń bọ̀ níbẹ̀ so ẹbí ẹ̀rí mi nìyẹn o mo ní kí n dúpọ̀ ẹ̀ṣẹ̀ o ọlọ́run olódùmá tún bọ̀ mọ́ wa pẹ̀lú yìí o arúgbó òye ìjésù kristu máa ṣe yín fún wa.
1: ìrì òwúrọ̀ kì í ṣe nǹkan tí èèyàn lè máa fi pamọ́ mo gba miracle alert for the first time in my life láti gbà tí bàbá sọ pé èèyàn lè gba miracle alert mo ní testimony tí mo fẹ́ sọ nípa ẹ̀ mo kún bí iṣẹ́ gbàgbé mo máa kún bí iṣẹ́ owó tó wà lọ́wọ́ mi kò tẹ̀ sí lọ́wọ́ mi wà lákàǹtì mi ó dà pé 321 naira ló wà lákàǹtì mi mo sì jókòó nígbà tí mo délé mo ń wò pé ta ni mo lè pè tó lè send owó sí mi mo wá wò pé mo kàn wúro gbogbo títí mo kàn gbé fóònù nílẹ̀ náà ni kò pẹ́ o ni mo gbọ́ kẹ́kẹ́ lórí fóònù mi mo máa chẹ́ẹ̀kì ẹ̀ báyìí ta ló ní mẹ́sẹ̀jì ibo ló ti wá mo wá rí aláti 43,117.80 kobo ta ló ní mo jẹ ta ló ṣẹ̀dọ́wọ́ sí mi kò sórúkọ ńbẹ mi ò dẹ̀ kò dẹ̀ sẹ́ni tó pè mí kò ń ṣẹ̀dọ́wọ́ sàkáǹtì mi mo tún sọ pé dúmọ̀ èyí ò yé mi o irú aláti wo leléyìí o bóyá scammer ni o bóyá kì í ṣe scammer wẹ́ ìfàfilẹ̀ láti àná yẹn di àárọ̀ yìí bóyá owó máa padà owó ò padà bóyá èmi kọ́ o bóyá èmi ni ó ń ṣe mí kàmíkà mi ni mo tún wá ń wò pé bóyá nìkan máa pè mí pé mo ń sẹ́ndì owó sàkáǹtì mi kò dẹ̀ síbi tí mo ti ń retí pé èèyàn kan fẹ́ sẹ́ndì owó sí mi wẹ́ bí mi ṣe wò pé kí ni mo lè ṣe o work with mommy to see any finance house. You know better can you see bank me. Come on, you can't was come on. But no what they be say? And you can advise me picking la card lore. You bat the la card lore. To batti law. We get on the Mose ra kaadi 500 naira MTN lori eni e. Won fun mi ni kaadi 500 won de bi che ninu owo yen. Mose ni Mose ji discover pe miracle alert ni o. Miracle alert wa gbogbo en te nse pe iro te ngo te kin gbo iro owuro te kin sore majemu ni. Won advice yi ke ma sore majemu ni o. Won ma sore majemu mo do ko ju 1000 naira lo. Ano yen 1,000 emotion. We figure 43,000 plus 44,117. 80 kobo. I can't tell you about miracle allow. Allow it. 800 naira loku sibe. For the past 8 months, we have been over so limp. After we talk about it, we reopen. We man go see. But there's anything we say in the account here, see. To get you Polaris, Ukwaruwe Mbe, Oya Milenu. What you man saw, Lord, you made a cool alert. Oya Milenu, Lele, you. Oba, do I knock into about millions so? Lord, I can't see. When you're my teacher, my dad, when you're my teacher, my dad, come on, quit Baba Lalu. You mean you, Baba, me, Sibi Oba, and me, I go. Ma se yin daribo woni e ni se la se ti o gbo ko te ba da wole we o ma yori si rere o I'm expecting more and any kind of our school was okay la na no ki to jade le mu no fun mi soke gbo adura ta gba ni owuro we na mo gba o de sore ma je mu mi o de je lo se ran se yin oni dibaje o oni bi to di fun mi o ese sa o
2: emi na ti le ri o mo ti le ri olorun se bi oba oruko mi ni amina lati ilorin branch mo dupe lowo olorun o mi ororo pupa resuresu toni kaya fi sinu omi ka fi se eyin mo se o ojo kini ti mo tan mo fi se mo je ojo keji mo la agbaya na alao mo ba bi kini kan bi igba teyan ba bi omo lo se jade ni mo se bi loju alayin o to bi kodo otun mi mo te wa nfi gigbe pe a ma gbele ede se bi oba kin to wa taji ti mo ri pe ala ni mo nla gba ti ma ji bayi gbogbo ara mi to ma wuwo to ma nse o wa fuye ara mi wa fuye alaafia de ara mi te pe tele tele kini kan rin wa soke ni bi ara mi to ba ti ni wa soke bayi gba ma mi le soro mo mi ni le se mo la lafia lati gba yen bo tun di ojo keta ti mo tun se tele keta ti mo tun fi se eyin ti mo tun fi we ti mo je eyin yen na mo ba tun lala era ni gbogbo ara mi bi igba tera yen ba je aso to gbogbo ara mi mo ba fowo gbon baba paniki mo fowo gbon mo ba fowo gbon o ba gbon kale mo dupe lowo olorun se bi oba o mo yin mo gbe ga o emi na ti ri yanu mo ri yanu ororo pupa resure si o se yanu nu aye mi o mo dupe o baba se bi oba e se o agbaru agbawo li le da oju oni ti yen ni fomo sise iranse e se o emi na ti le ri o. Oh, no.

0: John Gaga, nibi to joko si yen so le se se na keyan kan joko le ko si tun dide pada o se bayi o tun wa joko pada ke lo fe ko se fun omo over 5 million debts cancel won la won san gbogbo e won tun wa ra moto titun e gba owo
1: lọ́nà sí lérò lọ́lọ́run
0: ṣé mọ́tò yìí ẹ wo mọ́tò mọ̀mọ́ yẹn wọ́n tó ṣe gáràjì gan fún iwájú ìtàlẹ́dọ́gbọ̀n ṣeéṣì lọ́nà tẹ́ẹ̀lì.
1: lọ́nà sí lérò rárá nítorí gbà tí wọ́n gbọ́ prógámù láàárọ̀ ẹni tó jẹ́ bàbá mi wọ́n ní prógámù ò lọ ń gbọ́ bèmí ni mo mọ ohun tí mò ń rí nínú prógámù sí ń gbọ́ lójú.
0: kílẹ̀ ń tà gan.
1: mo ń ta èlùbọ́ mo sì ń ra kóró kájú.
0: èlùbọ́ àti àpò kóró kaṣú ṣe náà lẹ́bi ra mọ́tò.
1: nítọ́lọ́run fi ṣe fún mi.
0: náwó ẹ̀ báyìí wàá la ọ̀fun sí àmì ni kí ṣe ọwọ́ ẹ̀ ó tó ọjẹ́. mọ̀mọ́ yìí ẹ ra tirẹ́là.

0: owo mi kan mo re 081 637 kan 34 43 e gbo number yen in ni o fi pe mi o kan fi bere pe e fun mi ni we le wo flyer bo se kon nanu bo kon yoruba yin ri flyer 081 637 kan 34 43 e fi ba mi soro pe ki n fun yin ni flyer mo pe mi o
1: oko mi ni Mustafa Adejoke mommy mi lo ma wa si bibi yi to ma ti wa nbo lati 77 shop mi no ma yasi o ma de omi atoro wa emi na ma mu
2: pe e mu nbe bi a ti wo lokun la ti wo renu
1: da to di match emi na tele won de da ti mo denu gate yen mo so fun olohun mo ni wo olohun emi na fe ni ready to wear factory
2: ready to wear factory
1: mama produce aso small shop ni mo nlo da to wa di 77 match yen ni mo wa o se di april bi middle of march to kon ale gbe shop mi o to be times for shop mi so awon ni to wa nbe wa move out baba to wa ni be wa ni se money interest ti mo se gba ni
2: e gba shop mo
1: be ni mo wa gba mo the first one yen mo fi se office mi ibe lati man pack oja so the second one yen ti mo gba yen be wa ni factory mi a man produce ready to wear ni all sales a man ko si bi ta ken send there lo so
2: olowo lojo yi olowo re e wo lowo
1: so olohun safaye gba mi emi na gba awon eyan ton ba mi sise to se wa di
2: e lo mo se bi melo
1: 8
2: ah e je wo video olowo mo lo mo yi ah ah wo vision this is a vision so won ran so e wa ko lo si awon iluwo
1: UK e se mi ti de Canada o ti de UK o ti de America o ti de France o ti de Ghana o ti de Australia and can send there ko lo Australia leni
2: lo ni the fight in the lion is not in the size of the lion emba boju diru sister mi lo ni akinkele lo wo mo sare ki from this place to Australia to Canada to United Kingdom to Germany iwo awon tan wa ni awon tin ba wa ba dollar jere because awon na tin ri nkan produce lo song in ti nje dollar da naira mole gogo yin o dide lati se nkan ta ba ti se nkan bi dollar o se mo ja naira ni e ga ju bayi lo oju mi na ni o se ti okiki yin o fi kan odomode olowo
1: da to wa di may mo wa 77 may ati pari program rush yen po gan emi ati mommy mi ẹnì kan wá tẹ bàtà mú mi mi so wọn lọ́run fẹ́ padà sẹ́yìn lọ mú bàtà yẹn mú nígbà máa ẹ máa lọ mú màá bá yín ra èmi mo wá bọ́ síta nbẹ mú níwọ ọlọ́run mọ́tò ẹtì pọ̀ nbí tèmi náà máa jọ ìní wọn èmi náà máa páàkì tèmi náà síbi ibẹ̀ yẹn mo wá lọ síbi ibẹ̀ ibẹ̀ ni mo gbà bọ́ síta
2: ẹ gbà bẹ́ẹ̀
1: ẹ ibi tí mọ́tò náà máa páàkì mọ́tò tèmi náà sí lélẹ̀ tí mo ṣe wá dé ọjà gbági mọ́ ra bàtà mi fún wọn so wọn ṣe mo ṣàwà pé ẹ má bínú èrò tó pọ̀ ni tó ṣe wá di June ọlọ́run ṣe mọ́tò fún mi.
2: Ìgbàgbọ́ mi ó ti mú mi. Nawọ́ báyìí, Áńgẹ́lì onímọ́tò lọ wá lónìí. Kí sí owó ẹ̀ kó tó ọjà? Ẹ kígbe bàbá. Báyé tèmi náà ṣe. Sida. Màmá, mo sọ̀rọ̀ mọ́, gbọ́. Sáwọn ẹgbẹ́ aṣẹ́wò náà ló tó mọ bá ní sáwọn ẹgbẹ́ onímùkúmù náà lẹ́sùn jọ máa lọ ẹ worú àwọn ọmọ tiwa rí àwọn tí wọ́n ní vision tí wọ́n mọ tí wọ́n ń ṣe láyé àwọn ọmọ tí ń já sàmù ẹgbẹ́ elépè àrídìnrú ẹ lọ nírànhùn èyí oúnjẹ ẹ mọ̀ ọ́n sè èyí nǹkan ẹ mọ̀ ọ́n wúlò fún ìbò tó sọ́ọ̀tì fúnjọba pàwọ́dà ẹnìkan níbo ni màá ṣe ṣe ó simple ju change ọ̀rẹ́ ọjọ́ tó o bá ti lè change ọ̀rẹ́ láyé rẹ bẹ̀rẹ̀ change your church if your church never change you change your church mọ wá ká mọ jọ gbàdúrà àwọn tá à ń rínú àwọn tá a jọ ń lọ bí gíga nìyẹn kúrò ní sọ àwọn onírandanrandan àwọn ọ̀bùn àwọn olóòórùn àwọn aláṣẹwó àwọn afakólóòsì ọfakólóòsì fakólóòsì ọjọ yanmọ.
1: Bàbá mi July ni mo fẹ́ gbé wa torí June ni mo rà mi tí wàá mọ̀ wà dáadáa.
2: Ìyẹn sáré mọ nǹkan ti tó ń lò.
1: Ìgbà tó wá di 77 èní.
2: O ní ìta wà wá.
1: Tí mo wà ibẹ̀ náà ni mo páàkì ẹ̀ sí.
2: Fún ibi náà lẹ́ páàkì ẹ̀ sí, ta ló wà wá.
1: Èmi náà ni mo wà wá.
2: Ẹ ti ń wà nǹkan yín. Ẹ tẹ́wọ́ ẹ wà jíìpù.

0: Olúwa sílẹ̀ kun náà.
1: Open that door.
0: Don't fear David.
1: That the shut to the close.
0: Ẹyin ọmọ ẹgbàá.
1: To the bread.
0: Àwọn òbí ẹ tí o mọ condition
1: tó wà. Your friends are done to your brother conditions.
0: Bọ́yò ní bọ́yò ní.
1: Whether you have or not.
0: Àwọn sáà fẹ́ jẹ́ wọn.
1: All they know is they want to benefit from you.
0: By force.
1: By all means.
0: Nígbà tó o rí ṣe.
1: And when you cannot do it.
0: Bọ́lú àdàbí
1: yọ lọ. You cannot use that close over you.
0: Ẹ gbàdúrà.
1: Please pray.
0: Sọ ni o mọ fẹ́ tó lọ fẹ́.
1: Dábẹ́ tẹ ṣe dábẹ́ ìjà
0: yẹn tó báyìí. Àdàbí o.
1: They now use that close. Wọ́n ti fi
0: tilẹ̀kùn
1: bọ́yò. To shut the door against you.
0: O máa lọ
1: bí lọ. You
0: will
1: be better
0: for us to pray. Ìlẹ̀kùn
1: tán fi àdàbí. That door shut
0: is a close.
1: Wà á máa kẹ́. You will
0: shout. Wà á
1: ní bàbá mi ẹ ṣí. Ó
0: máa dọ́kún ní tu dé. Fàánú ṣí. Maya Ẹ̀sọ̀tẹ́lẹ̀ ìlú ògbó tó ti lé mi jáde. Màyá dàbí agada. Sínú ògbó tó padà. Yé ne gẹ́gẹ́ tẹ́ bí ẹrù àbí àdí agada jẹ́ àjọ. Sínú ògbó tó padà. Ẹ̀gẹ́gẹ́ tẹ́ bẹ́rù alẹ́gẹ́dẹ́ àṣà. Sínú ògbó mo mọ inú ògbó padà. Yóò sọ olúwa wa. Mo tún ti padà sínú ògbó. Àti dá mi padà.

0: where we find comfort in hearts that love. Love that's shared.
1: Shared meals like delicious jollof and chicken.
0: Maybe it's onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
2: That's why we say, let's go home. There's food at home.
3: Enjoy the taste of home with a newly proved onga chicken flavor kit.
4: The taste of home.
5: Sade kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
6: Màámi.
5: Ṣùgbọ́n dúró náà, ó ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
6: yìí. Hypo kẹ̀.
5: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
7: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: ọ̀rọ̀ àgbà tó débi ìṣe wa ètò tí lè ṣe alálùbáríkà MTN tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ pé kájọ máa bu omi ọgbọ́n mu ojú máa láyọ̀ ojú máa re ojú máa dùnú ó tún máa yín lónìí ọmọ wa o Abdulrazak Abdulgani Mr. GRA ló kọ́ mi ẹ káàárọ̀
1: ọ̀rọ̀ àgbà rẹ̀ ẹ jẹ́ àgbéyẹ̀wò
2: wọ́n ní kò mú kan àlá kan àfojúsùn kan ìkan nínú àwọn àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjàkùmọ̀ rẹ kìí ṣẹran ìlú kan alákitiyan tó lè ṣe tì ń tọ̀hún ló jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn wọ́n ní tòsíbì kan òní gbogbo ọ̀nà ló gbà mí ó kìí ṣe òpè gbogbo ẹ̀ ló yẹ yékè ọmọ ọ̀lẹ́nìkan la yóò gbà bí ìgbé ayé tó nítumọ̀ Livit 100 MTN àwọn àgbàlagbà wọ́n ní ọ̀nà ẹ̀bùrú kò ṣe é gbà dé ẹ̀rùbú torí pé gbígbọ́ ọ̀nà ẹ̀bùrú dé ẹ̀rùbú ó lé o ẹni bá fẹ́ gbọ́ ọ̀nà ẹ̀bùrú dé ẹ̀rùbú ó ṣe é ṣe kó fapá kán ó ṣe é ṣe fún kó fẹsẹ̀ kọ kí láburú kọjá lù ú lọ́nà wọ́n ní ọ̀nà tó tọ́ làátọ̀ tí fi yẹni ọ̀nà tó tọ́ ni ọlọ́tọ̀ọ́tọ̀ dẹ́lu ọ̀tọ̀ ló jẹ́ kí wọ́n rí ọlọ́tọ̀ bí ọ̀tọ̀ kùlú tí wọ́n sì ṣe fi ọlọ́tọ̀ jẹ ọlọ́tọ̀ ti ìlú ọ̀tọ̀ lórìn ẹ́ ọlọ́tọ̀ lóní tó ń ọ̀tọ̀ ọlọ́tọ̀ ní tó ń ọ̀tọ̀ lọ ṣe kọ́lé ẹ̀ sókè gẹ̀rẹ́gbẹ́ ọ̀rọ̀ ọjọ́ mi nù ọ̀nà tó tọ́ ló yẹ kó tọ̀ má gbọ̀nà ẹ̀bùrú ẹnikẹ́ni tó bá fẹ́ kọ ilé àti ìpìlẹ̀ ni yóò ti bẹ̀rẹ̀ sí kọ́lé ọ̀hún tí yóò wọnú ilẹ̀ kí wọ́n tó mọ tó búlọ́ọ̀kù àbí bíríkì wá sókè kò gba ọ̀nà ẹ̀bùrú nìyẹn ọ̀nà tó tọ́ ló tọ́ nìyẹn ẹnikẹ́ni tó bá ní èròǹgbà kan tó jẹ́ èròǹgbà láti débi ìgbéga ó ní ọ̀nà tí èèyàn máa tọ̀ tí adẹ́dá gangan tó là kalẹ̀ ẹni bá wá wò wípé ìyẹn ti jìnnà jùjọ ẹjọ́ ń gbẹ̀nà ẹ̀bùrú ó dàbí ẹni tó fẹ́ gbọ̀nà ẹ̀bùrú lọ sí ẹ̀rùbú ìrúfin onítọ̀hún yóò forí jágbó fọrùn jájú sóòmọ̀ ni wọ́n ní o wá lọ sókè òkun wọ́n sì sọ fún ọ pé bó o bá gbọ́ ọ̀nà pápá tó o bá ti gborílẹ̀-èdè báyìí débi báyìí ẹ débi orí odò ibi orí odò mediterranean ibẹ̀lẹ̀ wàá gbà ó kẹ̀ dẹ́lu èbó ni súùtì ó dùn ọ̀nà ẹ̀bùrú ló fẹ́ gbà ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè bòmíì ló ti gba pápá tó ti farapa ó bọ́ sọ́wọ́ ẹranko burúkú ọ̀pọ̀lọpọ̀ òun náà ni ẹ̀mí wọn ti lọ sí tí wọ́n bá ń lọ lórí pápá tómi ti tán wọ́n ní wọn àtún máa mu ìtọ̀ ara wọn ọ̀nà ẹ̀bùrú ìlú èbó tó jẹ́ pé ó lọ lọ bí adédá bá ṣàánú rẹ̀ tán owó ni wọ́n ń wá ló fọ́ gbẹ̀nà ẹ̀bùrú ṣe sùúrù o ẹ̀kọ́ ni wọ́n ń kọ́ ló fẹ́ ṣèdánwò lóró pé ọ̀nà ẹ̀bùrú ló tọ́ ṣe sùúrù o ọ̀nà ẹ̀bùrú pẹ̀ kájú bẹ́ẹ̀ ṣe rò lọ ṣùgbọ́n yé yín ó sì yé mi o torí kò sẹ́ntì ò mọ̀ tó tọ́ má gbọ̀nà ẹ̀bùrú o
1: ẹ jẹ́ àgbéyẹ̀wò
2: wọ́n ní kò mú kan àlá kan àfojúsùn kan ìkan nínú àwọn àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjàkùmọ̀ rẹ kìí ṣẹran ìlú kan alákitiyan tó lè ṣe tì ń tọ̀hún ló jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn wọ́n ní tòsíbì kan òní gbogbo ọ̀nà ló gbà mí ó kìí ṣe òpè gbogbo ẹ̀ ló yẹ yékè ọmọ ọ̀lẹ́nìkan la yóò gbà bí ìgbé ayé tó nítumọ̀ Livit 100 MTN iléeṣẹ́ MTN Nigeria ló so nígbòwú ètò yìí ọ̀rọ̀ àgbà ẹ pàdé wa lórí àwọn àtẹ ayélujára wa Instagram ọ̀rọ̀ àgbà 247 TikTok ọ̀rọ̀ dot àgbà 82 Facebook ọ̀rọ̀ àgbà bákan náà lórí YouTube wa Mr. GRA TV ẹ subscribe ẹ like kẹ ẹ mọ wo gbogbo ti lọ nbẹ Abdulrazak Abdulgani Mr. GRA lọkọ mi iléeṣẹ́ MTN Nigeria lókè lókè ńlá bọ́ ṣùpá ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó lókè lẹ́ẹ̀mọ lọ.

0: ìròyìn baba fendo náà la fi ń kí gbogbo wa lórúkọ olódùmarè wípé afẹ́fẹ́ rẹ kó fẹ́lù wá afẹ́fẹ́ ìdùnnú tó ń ti gbéga àti tàlàáfíà náà ni kó wọlé tọ̀ wá o
1: bami
0: gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa àtẹ̀yìn tẹ̀ tẹ̀ tí lórí ọ̀fẹ́ láti gbọ́ wa tẹ̀ ń bẹ lórí ibùsùn yín ibùsùn wa ò ní dìbòjì mọ́ wa lọ́wọ́
1: láṣẹ
0: olódùmarè orílẹ̀-èdè nàìjíríà ò ní dàrú
1: ami
0: ìpínlẹ̀ ọ̀ṣun gba àlàáfíà o
1: ami ìpínlẹ̀ ọmọlúàbí ilé ọmọlúàbí níbi tí a ti ń pògúlù tú ọ̀rọ̀ seré láàrin ara
0: wọn ọmọ jógúlù tú ọ̀rọ̀ tí kì í máa ṣebi tí wọ́n ti ń ka ẹ̀mí èèyàn bí ìgbà tí èèyàn ń ka búrẹ́dì
1: àwọn
0: àǹkàṣkọ́ọ̀sì
1: odìmélòó
0: ẹbí wọ́n ti pa fọ́ọ̀tì lọ́dọ̀ títí yín wọ́n ti pa
1: tẹ̀sí náà lọ́dọ̀ táwọn àmọ́ ní ìṣèjọba lórí òkú
0: lórí ìkẹ́ẹ̀nẹ̀
1: ní kí là ń bá ká ẹ̀yin alátìlẹyìn olóṣèlú náà tẹ́ra àwọn olóṣèlú àwọn olùdíje wọn ẹ̀ mọ̀ ọ́n bára wọn jà
0: wọ́n bára wà
1: àní wọ́n tó ń sọ fún ọgbà a lè jà káfẹ́nu bára wa sọ̀rọ̀ lálẹ́ yìí tó bá di láàárọ̀ ọ̀la kí ni assurance pa ní gbéra wa lọ́jà mọ́la.
0: àwọn tó yẹnu àwọn tó yẹnu ebo làbúrò wa ayé ọmọ burúkú tí torí ibo mi
1: gbóná olóbi pé mo ti gbé olóṣèlú méjì wá sórí ètò tí wọn sì ń sọkò ọrọ lura wọn tó jẹ pé ẹ mọ rò pé wọn sì ṣe tán kí n sì ṣe bọta bó ló sì gbé mi lọ jàmọlà wọn sì tún gbéra wọn nu ọkọ kan náà wọn páàkì kan wọn sì gbéra wọn lọ jàmọlà mo wá wo àwọn tí ó jẹ alátìlẹyìn wọn kí àwọn yóò ti lura wọn lé.
0: àwọn yóò ni wọn ń pè ní dàgìnìdọrọ bọdọọdẹ.
1: Orí wí.
0: Dàgìnìdọ́rọ́.
1: Orí wí.
0: Bọ̀dọ́dẹ̀ torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀.
1: Mọ̀lẹ́bí mi ti dàrú nítorí òṣèlú ọkọ ń ṣèkan ìyàwó ń ṣèkan àwọn ọmọ náà mú bò mí.
0: Máa gbọ́ o. Bí wọ́n bá fẹ́ ṣèlọ́wọ́ bọ́mọ wọn bá fẹ́ ṣèyàwó. Ọmọ ara wọn ni wọ́n fẹ́ o.
1: Wọ́n àní wọn a.
0: Ẹyin tẹ́ lẹ́ ń tẹ̀lé wọn jàgídíjàgọ
1: yìí o. Nígbàtíkù
0: mama wa florence ajimobi
1: yes
0: ati bẹyin baba ganduje
1: yes yes sebi
0: mo o se mu yin lo arawòrán wọn ń jò ní ìtí wọn gbé sí ní
1: ọ̀sùn tí gbogbo ẹ ti ń ru kẹ́kẹ́ yìí ẹgbẹ́ òṣèlú kan àti ẹgbẹ́ òṣèlú kejì tí wọn jọ ń pa wàhálà yìí ẹnìkan bẹ́ẹ̀ tó jẹ́ pé ọ̀rẹ́ rẹ ni olóṣèlú tẹnì kejì ó ní báwọn bá jọ sọkò ọrọ lura wọn tó báyìí tó báyìí tún délé yóò tún pèpè à mọlẹbí táwọn bá tún fẹ lọ wọ ọmọ àwọn ń lu ìbò àwọn tún jọ ń lọ ni.
0: ọmọ ọmọ ààrẹ.
1: ibẹ̀ lẹ́yìn kò tí a sàbàyà gbangba yín mi ń bọ̀ wò.
0: ẹkẹ bí ọmọ ọmọ ààrẹ bí wọn bá fẹ ṣe ìsọmọlóòkan mo ò ní í pé yìí kódà ẹ lè wà ń bí
1: ẹ. ẹni tẹ́yì sì ń gbèjà àwọn ọmọ jọ sí ìpàdé
0: nàìjíríà.
1: ẹni ogbon mẹni ogbon ẹni ogbon ni ó mọra wọn àmọ bẹẹ yẹn bá sọ fẹni ogbon yóò ní ìjà.
0: ẹ káàárọ̀ ìròyìn baba fendore 32 fm 94.9 a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wípé ẹ kú ojúmọ́ o
1: ìtúkàbọ̀
0: olóbi ń pẹ́ fọ́tọ́yè ló kọ̀ bí bó ti ń ṣẹlẹ̀ jákèjádò àgbáyé òun náà lẹ́gbọ̀ lórí ìròyìn baba fendo láàárọ̀
1: yìí. ẹ káàárọ̀ a kú ojúmọ́ ọ̀dọ̀ọ̀dọ̀ bí ń ṣe dáadáa la bá yín o a kú múra bí gbogbo rẹ̀ ṣe ń lọ pápá ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa láti ìpínlẹ̀ ọ̀sùn àkìyìn o àti jákèjádò orílẹ̀-èdè nàìjíríà peter ọlásùpọ̀ captain pitu lórúkọ tèmi ẹ káàárọ̀ ẹ káàbọ̀ sórí ìròyìn baba fendo láàárọ̀ yìí.
0: ó dá bá a ti ń kí wa náà ẹ mọ́ gbàgbé pàǹbẹ láwọn ojú òpó ayélujára ẹ darapọ̀ mọ́ wa
1: àrètí ní
0: tòǹtàwílé.
1: Facebook no YouTube no 32FM949 fẹ̀yìn ẹ lẹ́fì láǹfààní àti máa wò wá o.
0: mo lórí ọ̀fẹ́ sí ìwé ìròyìn daily song.
1: ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ ìwà lọ́dọ̀ mi.
0: ìwé ìròyìn the guardian tẹ̀lé.
1: bákan náà ni mo tún láǹfààní sí ìwé ìròyìn ti the nation.
0: ìwé ìròyìn vangard kò mọ̀ gbẹ́yìn
1: o. daily trust náà rí o.
0: gbogbo ẹ̀jẹ̀ rí mi.
1: ẹ máa gbà mí gbọ́ o.
0: sobatec ẹ máa bá wa aṣọ alábàápín ẹ ajẹ́rìí yín kọ́sọ́mà dáadáa ni ní 32fm bíbíire gbogbo ẹ̀yìn tẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹgbà kúndùsí yín rẹ o àwa gan nífẹ̀ẹ́ yín dáadáa nínú wéròyìn daily sun eléyìí tí wọ́n fi ṣíde láàárọ̀ tòní ẹ̀jẹ̀ ká ti ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ̀rẹ̀ ìròyìn bí wọ́n ti kọ́ kásì láǹfààní láti kà á bákẹ́nẹ́ wọ́n ní gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ abiodun olúwa ṣèyí ọmọ mákindé táwọn sì tún wá lọ rè é jẹ́ olùdíje
1: ṣàtidé ni
0: ẹ sọ pé ntíròyìn kọ ní nká ntíròyìn kọ ní nká tọgbọ́n tí ń sọ fún ọ
1: kala
0: wọ́n wípé awon na ti mu omoye ti won jo dije dije ijo ronronron se
1: gbagbe
0: wi pe ninu egbe oselu APM bi won ba bi yin pe ta lo lu dije sipo are ninu eto di gbogbogbo ti nbo lona orilede Nigeria e so fun won pe Gomina Makinde awon ni won wa bere bi pe eni ti won jo mo so pe amugbale
1: be ni o
0: igba gidi ni won ni ki se gba ki gba o won wa ni eni to ti fi gba kan ri je o ga agba fun ile ise otele mu ye di ese ise se mo won lawa daura se ri na nre abi nko
1: oye
0: abi nko abi nka dada ni
1: mo ti ti logo na
0: mo ti lo as a running mate iworoyin daily sun ni won ko si o enyo oju iwe kesan nbe na le ti iroyin
1: adupe o da e jare ipinle tosun ipinle omoluabi eleyi ti tin soro wi pe aku gbaradi lotun lo si o eto dibo gomina losun ile ise olopa won ni ewo nse ni ati lockdown osun bayi o tori pe DIG ati komisanna olopa ogbon o na ni ati fi so wo sosun ki ofun mo ba peru nagba ki eto dibo le lo layo ati alaafia ile ise olopa soro o won ni nge mo pe awon be lesin mirin ti o bo fe mu merin le ni ogbon o la won ti gbese le awon ti gba lowo won o won ni oko furufu alabebe to bi mo awon drone o na ni ati ni ati nlo ni ati nbo jate jado ipinle osun ke abole duro re na ni won wa salaye won ni ni afẹ mojumo to ni lorun moju le ale oni bayi moju ola won ni ile ise omologun yo gbelekun enu bode ipinle osun ti pa o be ni so pe awon ile ejo alagbeka mobile court won ti gbaradi pe enikeni ile ti o ba wu wa ko to lasikun de punti torina won ni won ma mu ni won ni enikan ni to ti dagbere paye podi gba o se o eyan meji o fara se se lori oro eto dibo sun ni sugba re tinubu ti jeje pe eto dibo ayo ati alaafia ni o waye inec na wa so pe gbogbo eyan egbe oselu gbogbo eyan oloselu yi losun e bowo fun alaafia te buwo lu oju we keji de poncharo ni ko si
0: e je nlo si ipinle osun won wi pe eyan ogun odun a ma jo ni lowo feli feli a se gbolohun oro ni nje be
1: yes
0: won ni awon gbolohun kan be eyi ti oba awujo mu awon gbolohun kan be ti won gba laarin awon gbolohun akegbe re to seku won ni NHRC
1: ajo ajafeto omoniyan
0: nle ati awon ajo e ti won pe won jawe origin amnesty
1: international
0: won ni won so wi pe edakun gbolohun ti daddy fadan si
1: fadanu
0: ti won fa gbolo yen ti an fa mole laarin ilu laarin ogoru eyan eyan ninu pe a seto odibo a seto odibo won ni awon eni oro kan won ti soro won ni bi keyan mo wo awon gbolohun to keyan o dowo keyan to
1: eyan to so keyan ti a so tun se wa mo sagbeye wo
0: dara pe a pe nkan ti awon ti e fe so ko ni
1: awon so slip of tongue
0: won ni iru awon gbolohun buku ba bi awon agba
1: yo ba won si so ka le bu ni yan so pe boya eyan o understand pe alafiwe ni alase gba
0: asiri ebo na ebo epon kini kan yo bo loju na ni won ni ke se n to ye ki won do bo loju rara bo ti e ti wu komo won wa salaye oro wi pe won ni iru senator ti an so ba won ni ko ye ki won lo be lai mo san ko nko fi mo won lori ki won mo je won ya amnesty awon ni won so ba be na ni won soro pe gbogbo oro ta ba fe mo so to ba le mo mu awon wahala idaluru bi gbodo nro so da ni won lo ye keyan mo jowo ko to mo so sita ni orilede wa Nigeria awon ajo NHRC na ni awon so ba ni
1: kan mo se bi iru in to sele Rwanda njo si
0: pe awon
1: pe kan mo fa so je na no
0: se bi to ba aso se bi lesi ko ma je lesi oni wa
1: lesi oni o
0: okay
1: ankara lo yo je o ko le mu dara
0: ata ba won taweli
1: okay
0: iwo yi ya si jo lenu
1: won ju ile o
0: iwo etere
1: to ba lo jele si won ejo oluwa re
0: olen lo ba mo mi
1: oluwa asiko ta siri ibaturi
0: emi tin ton lete
1: ojojumo leyan mo lo eleye lebo
0: baba ti kanisi tan ki won a lo re bo mu ta weli
1: o ki pe won o mo se ngba ti an bi mi nu
0: ah mommy
1: e lati bi
0: ero awon osin le emi ni gbe ole fun won wa ni kin ju ole nu won ran ti pe lesi oniwo ni mo lo lojo na lo
1: be mo se
0: be ni ti mo gba na tun ti mo bayi
1: oju iwe kini iwe iroyin the nation Osun na lomo tan so gbogbo oju lo wa lara re bayi ajo ileto odibo le wa ti INEC o na ni soro ni ani eto odibo gomina losun won ni ewu gbangbala sata bayi ni e mo ri bayi ni transparent ni ani gẹgẹ bi gbogbo nkan se ma lo tori ati soro ro po won ni awon oludibo eleyi ti aleto ati dibo won je 23 million sugbon o won ni awon PVC eleyi ti an ri gba 1.9 million o na ni an gba ward ti an ni 332 ni polling unit ti won ti re 3763 ijoba abili ogbon ni nbe nbe o oludije meedogun 15 o na ni o mo wa ko mọ́ra wọn lọ wọn ni ballot paper ti resuscit o ti dé
0: adúpẹ́
1: káàbọ̀ ṣe dáadáa ló dé àti ìrètí rẹ káàbọ̀ ṣe dáadáa ló dé.
0: alàgbà ọlọ́run wájú ẹnì sọ nípínlẹ̀ ọ̀sùn ká lọ dìbò ìròyìn tẹ̀ síwájú nínú ìwé ìròyìn daily sun òun náà ni mo wà lójú ìwé kẹfà lórí ọ̀rọ̀ ètò ìdìbò nípínlẹ̀ ọ̀sùn ọ̀dà dúdú àti funfun òun ni wọ́n fi kọ́ èdè gẹ̀ẹ́sì wọ́n ní ẹgbẹ́ òṣèlú accord party àti ẹgbẹ́ òṣèlú apc àti adc wọ́n ní pẹ̀lú àwọn míì tó kù wọ́n ní wọ́n ti wà lórí pápá báyìí ó ti di ọ̀yọ̀mọ̀ákí wọ́n ní àwọn onífèrè ọ̀fọ̀nfèrè láìpẹ́ o ọ̀yọ̀mọ̀wèrè ọba go gẹ́gẹ́ bí àwọn èbó èyí tá a mọ́ pàǹgbà náà bí wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ wọ́n ní pé wọ́n ti dé bébè àti lọ́rẹ̀ ẹ mọ̀ fi ìka wọn dìbò fún ẹni tí wọ́n yàn wọ́n ní ṣùgbọ́n ìgbọ́kànsókè
1: tẹ
0: ẹ mọ̀ jẹ́ wọ́n sì
1: ṣùgbọ́n
0: níkẹyìn ọjọ́ wọ́n ní ṣùgbọ́n ìgbọ́kànsókè pé olúwa babagba ọpẹ́ ẹ
1: wà. àmì kí àlàáfíà ó jọba ní ìpínlẹ̀ ọmọlúàbí àmì.
0: wọ́n ní gbogbo ẹ̀ náà òun náà ló ti mú ìgbọ́kànsókè dání wọ́n wá ní àwọn tí wọ́n ń bẹ nígbọnú ètò ààbò gẹ́gẹ́ bí adarí wọ́n ń bẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pàrọwà fún àjọ elétò òdìbò olómìnira lẹ̀ wa wọ́n ní ṣe rí o ẹ dákun o ẹ jẹ́ ká ṣiṣẹ́ ká fi dáàbò bo ìṣèjọba àwa ara wa èyí tá a béèrè fún tá ń lò lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n wá ní àwọn ipac ń tiẹn àwọn tí wọ́n sọ̀rọ̀ wọ́n ké sí àwọn olùdìbò gangan pé ṣe rí ẹ dúró ti ìbò yín ẹ dúró ti ìbò yín ẹ mọ̀ jẹ́ wọ́n gbèrú yín látẹ̀yìn ẹ dẹ̀ àbòbò ìbò yín o bẹ́ẹ̀ náà ni wọ́n tún wá ké sí àwọn àjọ ẹ̀ṣọ́ elétò ìdìbò pé aláàbò pé ẹ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ ni o
1: I trust them
0: gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ ni
1: kẹ́ ẹ ṣiṣẹ́ o
0: ẹ mọ̀mọ̀ lọ rè é òun fọ́lò wà ẹ mọ̀mọ̀ lọ rè é òun fọ́lò
1: wọ́n ti kọ́ àwọn ajá k9 wọn
0: nílẹ̀ ẹ mọ̀ bójú wa jẹ́ o
1: mi pe nígbà ìdìbò wọn tó lọ gbẹ̀yìn nígbà tí mo rí àwọn ajá olórí ńlá bí wọn bá dá INEC ńjọ́ náà yẹn wọ́n mọ̀ pé bí wọn bá ṣe báyìí àwọn ajá náà wú wọn báyìí pé sọ wà ókè
0: kò sí ẹni ìdíwọ́ wọ̀nyẹn tẹ́ máa ti tàka sí olúwẹ̀ ẹ̀lọ àwọn kú tí a lójú
1: lórí tá a bá ti parí ètò ìdìbò ọ̀sùn tán a invite àwọn olóṣèlú ọ̀sùn pé ká tí tí wọ́n bá ṣe máa ń ṣe nípìnlẹ̀ ọ̀yọ́ àwọn èyí jà bá wọn.
0: ẹ ṣó rí kò síbi tí ó pohùn ọjà kò yọ
1: bó ni ìbọn ṣe ń ra pálá wọlé
0: ìbọn ò rà pálá wọlé ṣó ti yọ ṣó mọ̀ pé báyé bá gba kinní kan yọ ọkọ̀ lé egun àwọn òṣè jẹ́ kí wọ́n jẹ́ parapọ̀ kájọ ṣètò òdìbò bákan náà njẹ́ àti rí àkọsílẹ̀ ètò òdìbò gbogbogbò gan ọlọ́run ò jẹ́ á ní lórílẹ̀‐èdè ká sọ wípé èèyàn bíi 70 gan kú.
1: ṣùgbọ́n yóò wà fẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ náà yóò wà fẹ́ jẹ́ pé bóyá acting kan ó kọ̀ọ̀kọ̀ wà fún sam tí ó fi padà
0: papọ̀ nìyẹn o. gbogbo tó bá fẹ́ acting tó bá ti jẹ́ pé nítorí kẹ́mi ọmọ nìyẹn ó fi lè wà lálàáfíà ọlọ́run ò jẹ́
1: aṣàkọsílẹ̀
0: ètò òdìbò
1: anybody ó kálukú ó gbajúmọ̀ pínlẹ̀ níbi tí kálukú ti ń wò pé wọ́lọ́hún ṣé wọ́n sì wọlé báyìí.
0: kí la wá ń bá ká lẹ́sùn wálé ayé fẹ̀rẹ̀.
1: ọ̀gá ìròyìn eléyìí tó ń pariwo àwa ń lọ sílẹ̀ ológo.
0: lọ́n ti ẹ̀sìn tí èso dìgbò ṣe ká mọ́ fi ikú yára wa ká mọ́ fa yára.
1: ilẹ̀ ológo ni ilé ìta ń lọ
0: ilẹ̀
1: ológo là ń lọ. wọ́n ní eni ti se olotu le India iyan prime minister won nile ti India nse lo fi iwe pe wa to ni e ma bo ajo wa ni ajo se ni won ni ati kowe o won ti fi pe are Bola Ahmed Tinubu lati wa sibi ipade ti BRICS summit apero BRICS summit oju iwe ke dogbon iwe iroyin the nation aro yi ibe ni ko se
0: tori asiko wa eh to sumo wa were were bayi
1: yes
0: e ja fi asiko yi ke si objection
1: my yomi ogun lola objection overrule objection overrule e tori agbejo mi ji gan won e won ni jo kaluko jo mo tasira won bayi ni amofin yomi ogun lola

0: is smelling and yucky.
1: Come on, just try to.
2: Hey, yeah, mommy and daughter still struggling over this medicine palava.
1: Kiki just doesn't like taking medicine.
2: Oh, have you tried Moxie? Moxie is a range of children's medicines that children love and won't resist. It works fast and tastes great.
3: Moxie medicines are available in vitamin C, paracetamol, loratadine, and clofenyramine. Available in pharmacies nationwide. If symptoms persist after 3 days, consult your healthcare provider.
4: Afiju woja wani bendeke, obun woja pa shio shio, obun shio shio. Ni yon rewu afiju wole, shibi ton jale si yon wa bojumo. Oti di wa odanon ni ipinli ojo, ka jewi ole, suku agbado. Ora umi, uhun beba boli suju titi, lai bikita, ka dale suju agbara, lai nani akoba ti okte nye yo. Ayi katumo toni toni, uhun agbibi to don wo, ni mu idagba soke iba ujo. Ajo tin resibo wafun ufin, uhun igbofino ni ipinli ojo, oyo state rule of law enforcement authority in Ketata o ajati o son niki gbofiri olode
5: babe why are you frowning for me now?
0: Come and make noodles for me.
5: Hey, this woman. Okay, how do you want it?
0: I want it as it is hot. Let it burst my brain.
5: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
6: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available. Available in stores near you.
7: Baba Fendode.
8: Aki wakabo pada lati oju di oja 32 FM 94.9 tori joba asiko wa awon ara le na ni asun mo pelu ibita adeduro yin lati gba won laye ka won na da si bi nkan ti ri lorilede wa ni ba mu pelu awon nkan ta ka ninu royin la royin iseju kan fe eyan kan 0705 50949 tabi 0809 70949 e karo
9: ma
10: e karo
9: agbara fun e ma mo se se emi grandma agbaji ni mo soro
8: yes
9: se ri ni party dibo Osun State ki eni dan soro ko mo wi pe eniyan awon to ngbo na ori mu oku o gbo oro ti father us ti so lana o ni ohun ni gbogbo eyin iru te gugu ohun ni ke ma record nkan to hun so o ni to ba wu yen fun kaye gbogbo akoru to ba wo lu lesa pipa se pipa o yato si bi pe e pa won gbogbo akoru ba wo lu lesa pipa ni nkan to so niyan o Come on, you can ra. If any kind of mass, you feel it. You took the baby. God bless you, Emma, she had a rafui.
10: A show.
8: +234906209949. Tabi 0809 70949 0705 50949.
10: Hello.
11: I'm going to go to the house. Wọ́n fi wálẹ̀ Nàìjíríà kan já rírọ̀rùn kan yé tàn wá. Ẹ tún fẹ́ gbàbò ní ẹ tún tàn wá pé ẹ fẹ́ ṣe ilé epo. Ọlọ́run gbà wá là lọ́wọ́ wọn o.
8: Àmì ẹ ṣeun.
10: 0705 50949 +234906 20949. Hello.
12: Ẹ káàárọ̀.
10: Ẹ
12: kú ètò. Nàìjíríà ò ní bàjẹ́
8: o. Àmì o.
12: Ṣé ẹ rí nǹkan tẹ́mi fẹ́ sọ? Ẹ má jẹ́ ilẹ̀ báwọn pípú yìí bá ká máa bá pariwo mọ́. Ṣé ẹ rí agbára ti wà lọ́wọ́ ó ti wà lọ́wọ́ wa. Ìbọ̀dún ti ń bọ̀ ni kálukú wọn ó rì sí ìlú. Ó dàbọ̀.
10: Ó dà ẹ ṣeun.
8: Ṣé ìdúpẹ́ tó dà kò mọ níwọ̀n.
10: 0705 50949 àbí 0809 70 +234 906 2009 49. Hello.
7: Hello, Ekaro, Kapetisi.
10: Ekaro, ma.
7: Atidinke, Ekaro.
8: Ma, yes, ma.
7: Ekaro, Ekweku. Ya Elizabeth in a lato jo.
10: Yes, ma.
7: Sherry, Katemi, first, on your reboot or Sonny Arroy. What one wing and so one if you lost my bank go an hour in your move business for your long. I want to run one on your test, get to him too. Yeah, sorry, me. About our one, you say, who comes to my jet? Eh? Comes to my jet of promise, Jagu, come, but one of Zoriara, and you said, me, but he bought you burning it. And your father, Wama, I need 42. I want to go, Dogma, so rather. A big kid, no day? I want you to say, you won't get what's at me anyway, what's at me, Aren. God, I get people in your own, you're a woman, but by one that bar, I don't think that bar I do.
8: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ yen o duro +2349062094.
10: Hello
8: e ka ro is go is go is no duro
10: se mike yen e ate bo bolu gi ba ro do mike
8: bo bolu gi
10: hello
13: e ka ro e ki ma ki ojo balala iwa afi mi ja fe ton mo ni ajija agbara ke kaka ati bitu ati aya fato ye ka ro sa e ka ro ma aya fato in soro kan laaro ana won bi lo Dr. Busari pe se awon alaga governor yi ton ba ton kuku ko won fun won ka wa ba selection yen random papo ni general election awon seri imoran to da seri nkan ko sese nkan to da ti o ba ti sese ikala fe fi se do ogbogun o fi wa nbe yen se a le yan caretaker ti tenu ba ti pari ki caretaker ko so mo niyan the team bandit 2027 ka wa di correct general election papo se a le gbe wonu o fi be sa aye ni ze ko lo wa fe le ka ro se ka ro mo
10: eseun
8: amofin
10: yomi ogunlola
14: mo nda yin lohun
8: e jo se le ba wa down ibere yen laarin iseju kan perete ka fi dide
10: pe ki eto dibo ipinle osun
8: ki wa ka do
10: balance pada
8: ko balance ki gbogbo owo fi ma se eto dibo tori pe ni eto dibo gbogbo gan lorilede olohun o je alakosile pe eyan tin lo bi 70 bi 80 mo ku ka to wa mo ti so ipinle yokan
14: oro te so oro to da ni law is made for man the other way around a mo pe awon off-season elections won yi won wa fe ma dabi eni pe won ijogbon ti won gan o fe poju ti general election lo ko so ohun ti o de se ta ba fe se awon Anambra Ekiti Osun kankan won yi emi na ti ro bi omokunrin yi ti se soro yi sugbon agbara wa lowo National Assembly
8: e se wa mo
14: se nkan ti o se
8: Hello. Eh, eyan o duro, o duro.
10: Ko se nkan ti o se se.
8: O tin ti o se se.
10: Ti National Assembly ba gbe yewo.
8: O tin poju, o n poju. Eh, e ma gbagbe ka ran wa leti pe ojo kokan din logbon osu kejo odun ta wa nu re yi na ni ayajo ojo amalawa.
10: Amala Fest 2.0.
8: En to ba wa ni 30. Eh, Thanksgiving lo wa se o. Thanksgiving lo wa se.
10: O si ya se thank you.
8: O wa se dupe ni. Kasi ma gbagbe wi pe ori ken ticket kan ni.
10: Ticket kan.
8: Ticket kan
10: fẹ́ẹ̀yàn ká.
15: Ẹni tó ọmọ ọdún méje mi bí ọba ti ń jẹun àgbàlagbà mi ò lè gbolé.
10: Ẹ̀wọ̀n ra ticket ọmọ
15: náà la ṣe sọ fún ọ.
10: Ẹ ká àwọn ọmọ yín náà ra ticket wọn.
15: Káàdé láyọ̀ àtàlàáfíà.
10: Àmì.
15: Ẹ ṣe máa dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ ra ticket fún wa. Àwọn kan ní adárúkọ, àwọn kan ní amádárúkọ, àwọn tọ́lọ̀ mọ̀. Àgbà náà ni wọṣẹ́ yín o.
10: Àmì.
15: Ẹ ṣe ẹkú fẹ́ tẹ ní sí 32FM. Tẹ bá wá tún fẹ́ ra ticket, ó sì kù.
10: Ó ṣe wà, ó ṣe wà.
15: 0806.
10: Bẹ́ẹ̀ mo gbàgbé pé ticket ní jẹ́ títà ń jọ́nà.
15: Bẹ́ẹ̀ni.
10: Bó bá ti tán náà ló ti.
15: Ọtẹ́nẹ́nu. 0806 218 5194. 0806 218 5194. Bẹ́ẹ̀ bá fẹ́ ra ticket àmàlà. Amòfin Yomi Ogunlọla Ẹ̀ṣẹ̀ Àjíǹde ara ìyọmọ jẹ́
10: o. Amòrin yín báwo.
15: Abijimọ Olúbíńpẹ́ Fátóyè ló kọ.
10: Amòfin kájọmọ owó bí ogbó ẹ bá ṣe ń lọ nípínlẹ̀ Ọ̀ṣun òun náà làá mọ̀ mójútó. Kò jábí àrìmọ́ láàárọ̀ yìí títí ìgbà mi ta tún pàdé Peter Ọláṣùpọ̀ Captain P2 òun lórúkọ tèmi. Àkójúmọ́ ẹ̀ ni o.
16: Oye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ́ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32FM 94.9 Ìbàdàn.
17: Ojúmọ́ òní tún mọ́ ọ̀yẹ̀ àlàáfíà là kedere lójú ọ̀run. Oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́, oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù. Bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyágí torí bá méjì kọ̀. 32FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí.
18: 32FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
19: Where did you buy it? Sirike. Easy.
20: Ẹkú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti ń lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí àtúgbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni máa jágbọ́ kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mùn tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àtìrí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà. Bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara alẹ́.
21: Ẹ ṣeun olóòtú ẹ kú ohun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímú ṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sílé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣẹṣẹ mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí solar inverter kankan àtúntà ni CDCare. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́lókù tá a fẹ́ ra, ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹ ní tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo wá wò pé okay mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan CDK wà fún yẹn. Kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni? Ṣé wá rí tóní mọ́tò dé? Ohun ẹ̀ à ní yẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín. Kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀. Torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK wo pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je ko ni bi kan to wo tin jade tori gbogbo to ba tin se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun mo ngba 70,000 so bi ma le ra washing machine 200,000 nigbati mo ti mo yi pe ma mu osu mewa ni ma de ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mu osu mewa ti mo ti de osu marun CDK o de pa le washing machine wo gbe wa fun ma tun mo san wo se be ti ma so fun wi pe mo san wo die die ni so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti ra mu ose to ba ro mi lehun lato se merin titi de ose di meji la daughter that is 48 weeks tin ba mo se mejo tin ba ti san ose kini keji keta ke ni sidike mo pe eni yo ni bi ti o tin jade a gbe oja re fun ki o de tun mo san wo lo nkan ti sidike wa fun ni ko wa so wi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba mo gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo kiyin ka bo sidike o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba tin download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se nwole bo se njade anfani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
20: office nigba te je pe ni e pe kakakiri
1: office o wa ni junction veterinary ni Mokola ni Ibadan junction veterinary gangan le ti mari office wa e le pe ti Mokola yen ti 070 74 543005 Atoni office ni apata na ninu lepo Sanctuary Filling Station opposite Funeral Supermarket ele pe apata si 070 74 603911 bako na atoni ni Ogumosho ni shop 3 and 4 Fee Mall Shopping Complex opposite former Nitel oni ewa ni Alajiki Road Taki Ogumosho ele pe wa si 070 74 85 7555
20: Oro le ti gbo wo reyan gbogbo eyin ti e nfe lati ni dukia kan abo mi to je pe e tin ro bi pe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won CD care o di gba kan na e seun
2: CD care there for you
22: oh yeah akara wo ngba lo kaju eko giri ka mu yan

0: 3:30 to 4 p.m. on Scoreboard Radio. They'll be telling you all of that and more. Thank you, Sammy, for doing this with me. My name is Olorun Toba Yusuf. Enjoy the rest of your Friday morning. Bye for now.
1: From the hottest gists to the coolest stories.
2: Hook up to the latest on everything entertainment.
3: We know what you want.
2: All my favorite songs.
1: On 32 FM, 94.9.
4: Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì Dati 2FM dosù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ní Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Báyé ṣe bí ṣe wà ní agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọ nìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32FM lòṣùpá àràn káyé 94.9 lọ bá àwọn ọkàn ni. 32FM ẹ̀dùnnú kẹfẹ́ yín lórí 94.9 ẹ̀dùnnú kẹfẹ́ yín.
5: Ẹ̀wọ̀n ni bẹ́ẹ̀ mi ni ẹ̀gbọ́n erin bẹ́ẹ̀ mọ̀ tá ẹ̀ ń jí ọlọ́bẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn lẹ́nu mi èmi ni Bàṣírù Ṣọ̀lá olóyè Ajere.

0: torí pé ìdá akọ̀dà lukọ̀dọ̀ wà lẹ́yìn kẹmúrọ̀.
1: ìdá akọ̀dà lukọ̀dọ̀ wà lẹ́yìn kẹmúrọ̀.
0: mùsùlùmí ni mí. ìjẹ́ ẹ̀sẹ̀sìn ìsìlámù ìṣègìrì kan gbogbo nítorí ọjọ́ ṣe bẹ́ẹ̀ yẹn sani ọ́ lọ́rẹ̀ mú lọ́fà ni tó lọ ń bá fi kádàrà dí ọmọlẹ̀.
1: ìdá akọ̀dà lukọ̀dọ̀ wà lẹ́yìn kẹmúrọ̀.
0: aláwọ̀ kò tí kádàrà fi dí ọmọlẹ̀ ọjọ́ kú ẹbí.
1: ìdá akọ̀dà lukọ̀dọ̀ wà lẹ́yìn kẹmúrọ̀. ebi ni a fẹ́ fi pọ́ láti sẹ́mọ̀.
0: láti sẹ́mọ̀
1: kádàrà
0: ni kí wàá ní à ń sàbáyì. falẹ́ isa yẹ̀ hulu ilali kọ̀dọ̀ falẹ́ isa yẹ̀ hulu.

Ẹ káàbọ̀ padà sórí ètò wa ọ̀bẹ̀ làwọ̀ pẹ̀lú Chef Mamzi. Ẹ máa wọ pé kí ló dé ta sáré wọlé ta tún sáré bọ́ta. Ẹ wo ó dẹ̀ ń pọ́njẹ yẹn ti fẹ́ máa jóná láṣẹ ní kásáré lọ wò ó. Kásáré check yẹn kásáré gbé sókè bẹ́ẹ̀ yẹn. Ó yá ní báyìí ẹ wo ẹ mọ̀ pé abala mẹ́ta ló wà lórí ètò wa ọ̀bẹ̀ làwọ̀ níbi ta ti máa ń jíròrò pẹ̀lú ara wa ní abala kìíní. Tí mo ti máa ń bi wá pé ṣẹ́ ti jẹun. Àwọn kan ní o tún ti dé náà ni. Bẹ́ẹ̀ ni o ti dé sí yín lọ́rùn lénìí. Àwọn tí ò láwẹ̀ láàrin wa. Kí ló dé kí ló ń ṣẹlẹ̀ ṣẹ́ ti jẹun kí ló tẹ̀ ti jẹun. Aago mẹ́wàá àbọ̀ ti kọjá. Mo tún máa ń sọ fún wa lórí ètò wípé oúnjẹ àárọ̀ máa ń níṣẹ́ tó ń ṣe lára. Àwọn kan ní rárá o táwọn bá ti jẹun láàárọ̀ báyìí ó máa ṣe kinní kan ni ó máa ṣe kinní kan ni. Ó ti dá. Àwọn tó mọ̀ wípé ó níṣẹ́ tó ń ṣe ní àgọ́ ara wọn. Ẹ jẹ́ ká rí dájú pé a jẹun. Nígbà tó yẹ ká jẹun ká tún wá jẹun lásán kọ́lá ń wí o ká jẹ oúnjẹ tó máa ṣara wa lóore torí ọ̀pọ̀ oúnjẹ lẹ́lòmíì máa jẹ tó ń gbà míì tó máa dẹnu kọlẹ̀ tàbí tó máa pé mo ṣe jẹ oúnjẹ yẹn báyìí nǹkan ṣe mí. Ṣé gbogbo àwa tí mo máa ń sọ fún pé ká máa jẹun dáadáa ká sì jẹun lásìkò tá bá rí oúnjẹ kó oúnjẹ tẹ́ ẹ jẹ tẹ́yìn gan rí nínú àgọ́ ara yín pé bí mo ṣe jẹ oúnjẹ yẹn báyìí nǹkan báyìí ṣe mí tàbí tí mo bá ti jẹ oúnjẹ yìí ṣá ni inú máa ń ṣe mí báyìí tàbí ni àgọ́ ara máa ń ṣe mí báyìí. Ẹ bá mi kàn sí dókítà yín o. Mo máa sọ fún yín pé Chef Mamzi ọlọ́bẹ̀ ni Chef Mamzi kìí ṣe dókítà àmọ́ àwọn ọ̀rọ̀ tó lè ṣe wá láǹfààní àwọn nǹkan tó a mọ̀ tó jẹ́ pé tá a bá ti bára wa sọ ọ máa ṣe kí ni a máa mú un lò òun la ó máa mú wá fún wa ní orí ètò. Ní báyìí oúnjẹ wo lẹ mọ̀ tí mo ti ẹ̀ mú wá fún wa torí abala kejì là ń lọ báyìí. Abala kejì náà ni abala tá a ti máa ń wọnú yàrá ìdáná wa lọ láti lọ ṣe oúnjẹ tí a mú wá fún wa ní orí ètò. Ẹ wo lẹ́nu jẹ́ mẹ́ta bàbá mi kan ń pè wọ́n ní àwọn kan ò mú oúnjẹ sè ẹ ká máa kọ́ wọn jù báyìí lọ. Ẹ bá mi sọ fún gbogbo àwọn tó ń sọ pé àwọn ò mú oúnjẹ sè kọ́ máa gbọ́ 32FM kọ́ máa gbọ́ ọbẹ̀ làwọ̀ pẹ̀lú Chef Mamzi. Ẹ wo láti gbà tá ti bẹ̀rẹ̀ tá bá lọ sójú òpó wa ní Facebook ẹ máa rí gbogbo àwọn fídíò yẹn oúnjẹ oríṣiríṣi. Àtẹ́ni tó lè gbọ́ mi kaná o àtẹ́ni tó lè dín ẹyin o àtẹ́ni tó lè ṣe oríṣiríṣi o kọ́ ṣe kíni kọ́ jẹ́ ká máa pàdé níbẹ̀. Tá bá ti rí nǹkan tẹ́ tún fẹ́ ká ṣe náà ẹ bá mi ṣe kíni ẹ bá mi jù sí orí àwọn ètò wa tó ti wà ní ọ̀hún yẹn. Ní báyìí ó yẹ ká wọnú yàrá ìdáná wa lọ pẹ̀lú oúnjẹ tí mo mú wá fún wa. Ẹ mọ̀ pé mi tí sọ oúnjẹ náà mi tí sọ àwọn tó wà ní ojú òpó Facebook àwọn gan ti mọ̀ pé nǹkan báyìí ló máa sọ sílẹ̀ lénìí báyìí. Oúnjẹ tí mo mú wá fún wa oúnjẹ tí gbogbo èèyàn mọ̀ náà ni. Àwọn kan wá ní irọ́ o oníbàwọn ṣe ń ṣe tàwọn oníbàwọn ṣe ń ṣe irọ́ o ṣe ní òwúrọ̀ yìí báyìí oúnjẹ tí mo mú wá fún wa òun ni à ń pè ní coconut rice. Bẹ́ẹ̀ ni ìrẹsì tó ní àgbọn tán fi àgbọn sè òun ni mo mú wá fún wọn. Ṣẹ́dẹ̀ àwọn kan sí wọ́n ti ń sún wọ́n ti ń tiẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní se oúnjẹ ọ̀hún gan wọ́n ti ń ṣe kíni wọ́n ti ń sún mú. Tá a bá fẹ́ se coconut rice kí ni àwọn èròjà tí a máa papọ̀ láti fi se coconut rice wa. Àwọn kan máa níyà ṣé yẹn wàá tún ti ní ọwọ́ jù irọ́ o. Ẹ wo ìrẹsì tá à ń jẹ náà la máa fi se bẹ́ẹ̀ ni ìrẹsì funfun tá a máa ń jẹ yẹn tá a bá ti ní yẹn ìyẹn dúró sẹ́gbẹ̀ẹ́ kan. Ṣàwárí àgbọn odidi kan báyìí ìyẹn náà ṣe kíni òun náà tún dúró sẹ́gbẹ̀ẹ́ kan. Ṣé dídí èmi ni atarodo tata ṣe tomati bẹ́yẹn ẹ bá mi ṣan papọ̀ ìyẹn náà ṣe kíni ó wà lẹ́gbẹ̀ẹ́ kan. Ṣẹ́ tún wá rí iyọ̀ níwọ̀n.

0: 32 FM 94.9.
1: Gagaga.
2: Ganusi.
1: Gbogbo ọ̀yà ní pẹ̀lẹ́ lódù. Ṣùgbọ́n ọjọ́ tí ọ̀yà tó jẹ́ odù ọ̀yà bá farahàn. A rí pẹ̀lú àpẹẹrẹ ní Ganusi Aba Mixture. Àgbà ogun. Amára sọjí. Ta fògidì ewé àtẹgbọsẹ. Tí ọ̀lọ́ tí nú. Ganusi. Faraba wo dẹ̀gbìnrin tó ń gùnfẹ̀ ní tẹ̀lé tẹ̀lé. Ganusi Aba Mixture ni ó gbẹlura. Bínú kú tí nú ń kún gbòdògbòdò. Tí san ara gbogbo fẹ́ ṣiṣẹ́ pé. Torí kéríkẹ́ ara ń ro ni. Láti jókòó dìde fúyà wá dàgíraṣẹ́. Ó ń rẹ san ara díẹ̀ díẹ̀ nu. Yá sàwárí egbògi Ganusi Aba Mixture. Bó sì fẹ́ da lábùkù lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bọ́ba dẹrẹ alẹ́. Ganusi Aba Mixture ni ó gbẹlura. Ẹran rẹ̀ ó sì lé kan sí lórí òkèlè. Gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara fífọ̀ dànù. Mára fúyẹ́. Ganusi Aba Mixture lágbádé fún o. Tòbára ni ọgọ́ta ọdún. Tó tún gbọ́mọdé níyàwó. Tára rẹ̀ tún ta kútúkútú. Irúfẹ́ Ganusi Aba Mixture ló gbẹlura. Ganusi Aba Mixture ó tún wà káàkiri ilé ìtajà ogun àti lágbéni káríkárí. A sì ń wá alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà. Ganusi Aba Mixture Faskeni Nigeria Enterprises ló ṣe. Ìdojúkọ NNPC filling station lẹ́gbẹ̀ẹ́ bridge Ọlọ́nkẹ́mi Lagos Ibadan Expressway Mbàdàn ló wà. Telephone 08081689617 08081689617 Ganusi lo kara otakebe
3: gagaga
2: Ganusi
4: Francis, mo gbọ pe o tun ti open store mi se oja lesi loye. Iru ogbon wo lo nda si? Emi o ro wo taja. Ile ifowopamọ alasiri Wumi Microfinance Bank ni alasiri mi. Pẹlu awọn eto iyawo won. Bi beta money. Osu kan si osu mejila ni o fi da owo ti o ba ya pada. Pẹlu ida meta bo 3.5% lososo. Ikan tun wa fawon olokowo nlanla ati olokowo kekeke. SME loan ni e. Osu mejila lo fi da pada. Salary advance loan fun gbogbo osise ijoba ati osi aladani. Osu mejila gbako ni won fi da pada. Pẹlu ida meta abi ida meta bo 3% si 3.5% percent àǹfààní àti máṣe ìlé orí owó rẹ tún wà bọ̀ bá rọ gbogbo ìpapọ̀ yẹn interest waiver tàbí overdraft oṣù kan tàbí oṣù mẹta ni ó fi dá owó tí o bá yá padà pẹ̀lú ìdá mẹta àtààbọ̀ 3.5% owó tó bá yá láàrin wákàtí 48 hours 48 hours owó tó fẹ́ yá yóò ti jáde fún àlàyé lẹ́kùnrẹ́ 0707-313-5538 WhatsApp 0908-796-6284 website www.groomingmfb.com olú-ilé-iṣẹ́ wọ́n wà ní 160 Ọjọ́ U High Road olóró bus stop ọjọ́ Ìbàdàn àdéhùn àti ìlànà ń tẹ̀lé wa.

dọ́là ń kí yín o mo ń ṣe yín pẹ̀lẹ́ láàyè gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi. Orí ìkànnì 32FM ń bàdàn 94.9 lókè téńté premier ní Mọ́kọ́lá ń bàdàn. Ìjà ò dọ́là ètò tí máa ń lọgun tantan pé ká fi àlàáfíà ká fi fẹ́ ká fi bára gbé ká mọ́ jà. Ibi tí a bá ti wá ń bára jà tí ọ̀rọ̀ àìgbọ́ra-ẹni-yé ti ń wáyé tí jà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ti fẹ́ mọ́ ṣẹlẹ̀ ká parí ẹ̀. Ọ̀rọ̀ ló fi jẹ́ wípé ètò ìjà ò dọ́là kìí ṣètò kan bẹ́ẹ̀ tá a mọ́ fi ṣe o.

baba alaago mọkànlá mo ti dé sórí àtẹ́gùn mo gorí ètò tó bí lọ́bọ̀ ogun ṣìnà wọ́ kí ló mọ̀ mò ń kí yín pé ẹ káàárọ̀ orí ètò yìí ọ̀rọ̀ ọpá ń bára jà ẹ̀gbọ́n àtàbúrò ọ̀rẹ́ àtọ̀rẹ́ alájọgbé alájọṣe alájọdàṣẹ́pọ̀ ọ̀gá àtọmọṣẹ́ tí ó jẹ́ pé jà wá padà wáyé àìgbọ́ra-ẹni yé wáyé láàrin wa síra wa ètò yín rèé o òun ló gorí àtẹ́gùn yìí ní 32fm tá a lọ̀rọ̀ jájọ ń wáyé láàrin ẹ̀yìn àti ẹ̀tẹ́ fẹ́ ká gbọ́ ká gbégbèsẹ̀ lórí ẹ̀ 09062-odometa-949 pẹ̀lú 070-955-odometa-949 070-55-odometa-949

0: 07055 odometa 949 abani ambare ya waja kai ya wapa ni pari e koko se ya woko lono ni dari jenki ya wose nto doko ko na sokwe okwe ton sa ye lono oti dari jen elu e karo
1: e
0: shon ta lo wa nbe
1: opa yemi na ni lati di oko meji
0: okay
1: program te se lati lojo ye iye to amala fi wole ti baba ti yawo e fe jo so pe omo won wa lo si ti pe oyoju a ma bi oro pari si o en ba ni e so lowo ni amala ito amala wole
0: eh ati a pari oro pelu e be ni e ku wa igbagbe a pari oro pelu e
1: wan ta le yi e ba ti gbe to ko ta le awo e o di se laye ya o tun pada
0: eh e ku
1: wa ta wa ta le ri radio nu
0: eh olohun bo ku ni fi yin le olohun ni fi yin le ai olohun ni fi yin le ebi ti eran ti pe bi ta jo soro ti se pelu okunrin un ai lo to ko to di pamala ipolowo awon alamala wole oni ibi to ti so wipe ohun o wa nto n bari ohun o send e si won olohun o wa nto n bari ohun o send e si won ayo oni nta jo soro ti si nta jo soro ti si e se ku fe sobirin ba wa n gbo wa laaro yi bo ba je po ti se nkan kan je mo bi o ba ti se pa na je nto mo laaro yi
2: o ba gbe ra won pada si
0: láyìn mọ̀ páwọn èèyàn mọ̀ ń fọkàn sí fọ́lù báyìí.
2: tó ibà sọ ó ní màmá mi má fi mí sílẹ̀ fúyà jẹ́.
0: ẹnìkan pè mí lọ́jọ́ kan ó ní gbogbo èyí tẹ́ máa ń ṣe yìí bóyá lẹ mọ̀ pé òun máa ní rẹ́kọ̀dù ẹ̀ tóun máa tún play òun máa ń sí ààrẹ sáwọn ọ̀rẹ́ òun ní orí chaati fóun bá ti rí kan tó tún yà ń lẹ́nu òun ó rìkọ́ọ̀dù ẹ̀ wọ́n ó tún send ẹ̀.
2: ó ní ará àdúgbò ẹ jọ̀wọ́.
0: ọlọ́ọ̀ba kò ní fẹ̀yìn náà lẹ́ṣẹ́ kù fẹ́. 09062 odometa 949

0: radio.
1: 09062 Dometa 949.
2: Bàbá Egunde.
1: Ta lọ̀rọ̀ já ń wáyé láàrin ẹ̀yìn àti ẹ̀ tẹ́sí wẹ́ ká gbígbésẹ̀ lórí ẹ̀ láàárọ̀ yìí.
3: Ẹ ṣeun ẹ padà, ìyá dẹ̀ ti tán o.
1: Àwọn nọ́mbà tẹ́ tọ̀ wọlé nù, ẹ má gbàgbé ìgbìyànjú làwà gbà lótò yìí Ọlọ́run nìkan. O ní ọba oníwíbẹ̀ jẹ́bẹ̀ lọ́wọ́ tí máa bá wa sí. Zero eight zero nine seven odometa 949 pẹ̀lú 0705 odometa 949.

09062 2949. Ẹ jẹ́ ń gbọ́ làárọ̀ yìí, ẹ jẹ́ ń gbọ́, ẹ jẹ́ mọ̀ kí ni ti ń ṣẹlẹ̀. Kò síbi tí wọn ti jà, kò sínú ilé kan tí wọn ti jà. Ọkọ àtìyàwó àtijọ́ aláyé ti dáyé ni ọ̀rọ̀ ìjà ti máa wáyé. Ẹnu ẹ mọ̀lẹ́bí ẹ̀gbọ́n àtàbúrò àtijọ́ aláyé ti dáyé ni ìjà ti wà. Ọjọ́ òní tì í àwọn bàbá ẹ̀. Pétọ̀ lásìkò ṣeun ṣeun. Àwọn ló sì lónú wa nù. Mi lé mẹ̀rọ òṣèlú lèmi máa pè. Ọjọ́ òní tì í bàbá. Mo ń bọ̀ jẹ́ kí n dojú ọjà bí n bá lọ bí n tí mo bá dé ètò yín ó tẹ̀wájú ìjà ọdọ́là. 09062 2349 09062 2349 pẹ̀lú 08097 2349. Àwọn nọ́mbà nù ẹ mo dá ní mo fẹ́ dókè lọ ilé o ìwọ̀nù ọlọ́run o ìwọ̀nù ọlọ́run ẹ já lọ sójú ọjà ẹ kù kalẹ̀.

0: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan ni.
1: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
2: Bẹ́ẹ̀ ni o.

0: tuto.
1: Kaja sọ pe o ti rẹ̀ wọn àbí.
0: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà.
2: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
0: Bẹ́ẹ̀ ni o CDK. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
0: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
1: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá ràdọ́dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
3: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
4: CDK, sanwó díẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: Hello. Hello, Carlos. Eku ola jimo sa. E seun. E jo mo boya baba beji mo ba soro sa. Baba ni. Be ni, sha won ni. All right. Okay, let's ati le ise radio 32 FM ni mo tin pe yin ni Ibadan.
1: Okay.
0: Ko si wahala kankan o. All right. To bi lo bugun sina loruko mi. Okay. Now, eto wa kan wa ta nse ta pe ni ija o dollar. Se n gbe mi sir. Hello.
1: Hello, Dano.
0: All right, ojo ni ti. Now, eto won a ma nlo lati da si oro ja, oro de mi ateni bayi po ateni bayi be be. Eni kan lo wa salaye oro kan fun wa ni mo fi ni kan je ki mi ati yo soro. Mo fi gba number yin lowo won. Eni ohun ni inu awon odun sawon kankan to nsele ni aipo yi laarin awon ati yin. Iya beji ni. Iya beji, iyawo yin. Won ni lati bi o ti le laimoye odun bayi te ti fi awon. Lo je pe ba won se nse o te awon lorun ti gbogbo e si nlo dede sugbon ni bi odun bi melo meji meta seyin bayi la won kan sakiyesi pe da pe fe won o fe ife won o fe si nbe mo gege bo ti wa tele se n gbo mi sa. All right, o wa ni igba ta won ti bere si sakiyesi e la won ti wo pe kini to nsele kini to de nkan kan àwọn sì ti pè yín jókòó táwọn àti yín ti jọ sọ ṣùgbọ́n inú àwọn èédùn gbà míì táwọn bá rántí bẹ́ẹ̀ ṣe jọ ń ṣe síra yín nù lé báyìí gbogbo ànódà kan jẹ́ káwọn àti yín sọ̀rọ̀. Yes sir.
1: Ẹ má bínú rí ọ̀nà
0: ṣe ẹ
1: jẹ́jẹ́ arákọ̀ nípa ní pé mo bọ̀ mo ń lọ́wọ́ ní
0: báyìí. Oh da bí aago mélòó ni mo lè pè yín. Oh, okay. Bi aago mélòó mo lè pè yín? Ẹyin ẹ pè mí tẹ́yin bá ti park àbí tẹ́ bá ti ṣetán ẹ pè mí.
1: Ẹ máa pè máa sọ.
0: Oda, all right.

0: ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé orí ìyàwó kọ̀yálé nìyí kò ṣe ń tó bójú mu ohun tí ọmọbìnrin yìí tó ń ṣe lálàyé yìí nǹkan tí ó ń bànú jẹ́ ni a lè fẹ́rú ẹ̀kú ẹlòmíín wà bẹ́ẹ̀ tó jẹ́ pé bó bá nílé yóò tún ní òde ẹlòmíín wà bẹ́ẹ̀ pẹ̀tẹ́sẹ̀ ẹlòmíín wọ́n pọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àti ṣe déédé ni ó kù.
1: bàbá ẹ̀gbá débẹ̀ kan lẹ́kùn màmá tóyìn ṣe ká wọlé
2: ẹ ṣeun ẹ padà.
0: bí inú ilé ó ṣe máa dùn títa náà máa dùn tó ṣe déédé òun ló kù nígbà tí wọ́n bá páàkì tó bá pè wá àbí tó bá fúláṣí wa tá a pè padà a lè jọ sọ̀rọ̀ kó má fi tìta pa tilé la. ọ̀ràì ẹ jẹ́ ká ká fi mọ báwọn ká fi mọ báwọn torí àtún láwọn àlejò inú ilé agbára báyìí tán ti wọlé.
2: ẹ ṣeun ẹ padà ìjádẹ ti tán o.
3: àwọn ìṣeun ọdẹ ìjàmọ o wọn ti parí ìjà ni.
0: àwọn àlejò wa ti wà nínú ilé agbára àwọn ikọ̀ àmàlà first peter olasupẹ karosa.
4: àmàkàrọ àwọn àlejò pàtàkì.
0: ẹyìn o ìgbà mo rí yín láàárọ ìdí ẹ bá ṣàbọ àmàlà tí mo rí wájú yín yín ròbọrò òṣèlú lẹgbẹ wá ni.
4: ẹrí gbẹgìrì àtẹwédúmẹ
0: mo rí tẹ borí ẹ.
4: ẹrí àwọn ẹran bọkọtọ rí ogun fèrè.
0: ó lágbá púpọ̀ púpọ̀
4: ẹyin náà bá ni rí.
0: àlàjẹ
4: àfẹ yaládà nìkan jẹ.
0: kí ni tó wà nílẹ̀ pẹ̀lú àmàlà first báyìí.
4: lọ́wọ́lọ́wọ́ báyìí a ti ń ta tíkẹ́ẹ̀tì kì í ṣèròyìn mọ́ gbogbo àwọn èèyàn náà ló ti mọ̀ pé tíkẹ́ẹ̀tì ti wà ń ta kò sì lè pẹ́ tán jọ́mẹ̀ẹ́dógún ìní náà ni gbogbo ètò yìí ọjọ́ 29 oṣù kẹjọ ọdún tá a wáyé òní gbogbo wa ó kó rajọ pọ̀ lábẹ́ àti bàbá kan ṣoṣo a ti ṣe lákọ̀ọ́kọ́ àṣẹ lọ́dún tó lọ tọdún yóò tún wá yàtọ̀ gbọ́ngbọ́n ó kàn sí ìyẹn ní recreation club nítòsí àdójúkọ adámàṣègbà ìyẹn stadium wambi ní sabo mokola nìbàdàn tíkẹ́ẹ̀tì wa 3000 naira ni.
0: ẹ máa gbọ́ ọ̀rọ̀ amọ̀lamọ̀la yìí ó ti láòdù káàkiri ìgboro mo wà ń bì kan lánàá mò ń gbọ́ tí wọ́n ń ra àwọn alámọ̀la kinní kan tó ti ń fúnra wọn dé ìtì gan bẹ̀ pọ̀jọ́ báyìí àjọ débi báyìí ẹ̀sà kí ni tí àmọ̀la ọdún ìkílókónú ìsìn wà ń bẹ̀ á rí gbogbo bí ó ṣe lọ nípa báwọn èèyàn ṣe ń ṣe fàájì lọ́tún ló sì tán mu tán ń jẹ tí gbogbo ẹ̀ sì lọ bẹ́ẹ̀ ọdún yìí kí lẹ tún fi lé lórí tó tún fẹ́ yàtọ̀.
4: ṣe rí fàájì ti tọdún yìí yóò yàtọ̀ ìyàtọ̀ bẹ́ẹ̀ ìkíní kò sí pé bóyá ẹ̀ ń wọlé báyìí ẹ fi tíkẹ́ẹ̀tì yín gbà ẹ jókòó ibi tẹ́ ẹ jókòó sí náà ni olóúnjẹ ni ó ti bá yín ṣe ìyá ọyọ alámọ̀la ni àbí bíbí ire
0: ẹyin
4: àbí ìyá àdíjá.
0: àwọn tẹ́ ń sọ àwọn ni wọ́n ó ṣètò àmọ̀là lọ́jọ́ náà.
4: àwọn akọ́ṣẹ́mọṣẹ́ alámọ̀là ni wọ́n àwọn ilé oúnjẹ ìgbàlódé.
0: ẹ bá ń tún kọ àwọn ilé oúnjẹ ńdá.
4: ìyá àdíjá
0: ó de ní.
4: níyànà adéọyọ bíbí ire
0: ẹyin
4: níyànà lókè àdó
0: ẹyin
4: àbí ìyá ọyọ nígbàremú. Tó jẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ alámọ̀là tó jẹ́ nǹkan ní sí òjọ́ wọn àwọn ni wọ́n ń bọ̀ tí ó rò mọ̀lá
0: fún un bẹ́ẹ̀
4: ẹ̀ ń jókòó báyìí wọ́n mọ̀ gbámọ̀lá yín sí yín wájú ni ẹran yín náà gbogbo ẹ̀ ni ó ti wà ń bẹ̀ àwọn olórin náà ó tún dá wa lára yá o.
0: níbẹ̀ náà lọ́dún
4: yìí níbẹ̀ náà àtúrà gbọ́dọ̀ jó o a fẹ́ múnú àwọn èèyàn dùn ni ìkànnì wa a sọ pé adẹ́rìn pò sónú àwọn èèyàn kàn ń kárí jọ sínú ilé ìgbà míì àwọn èèyàn ò mọ wá ibo làwọn gan tiẹ̀ fẹ́ a ní ẹ bọ́ tá ń jọ sátidé òun kẹjọ kẹyọ kí gbogbo wá jọ mọ́ra wa.
0: ẹ wá jẹ́ wá bèrè ìtòrò ń kà mí ní àyà ó sì ń yà ń lẹ́nu mo rí àwọn àlàkalẹ̀ mo rí kiní ètò bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí iṣẹ́ kiní yóò yóò ju 3000 gan lọ àgbọ̀n wo lẹ dá sí àbí kí lẹ fẹ́ ṣe ṣe ẹ̀tàn fi ṣe é lẹ̀ fáwọn èèyàn bẹ́ẹ̀
4: ó yẹ ó jù bẹ́ẹ̀ lọ táwọn èèyàn wá bá wò àmàlà tẹrantẹ́ ẹ̀jẹ̀ lásán ó ju 3000 lọ ṣùgbọ́n tá a bá ní kákan sílẹ̀ bẹ́ẹ̀ èrò ó pọ̀ ju àwọn èèyàn ó pọ̀ a sì fẹ́ organizer tó jẹ́ pé ètò ààbò tá a gbé kalẹ̀ yóò tó jíjẹ mímu wa yóò tó a sì fẹ́ wọ́lùkọlù gbọ́dọ̀ sí
0: kó lè mẹ́tò
4: ètò àti pé ibi tó tóbi òun la fẹ́ lò 1000 èèyàn 1000 péré on la nfe nbe
0: e ma da
4: 3000
0: eyan 1000 ngbe eyan 2000 ba bere fun ticket bo le se se
4: be eyan 1000 ti ticket ba ti to eyan 1000 bayi lot of pe e seun o lodun to lo ata ticket njo ijo na saaju ojo na lati drop ticket
0: pe da kan le awon eyan o bombard yin gidigidi
4: ke mo ba wa si pe an bombard ara wa la se ni e wa gba ticket ticket 132 fm ticket wa le odo awon olonje wa meteta yi tawon yan le lo gba ticket nbe bi an si pe mi gan won ko ticket wa ba won bi ti an ba wa ticket wa nle won ti ticket n ba ti pe eyan 1000
0: n ba tan
4: ah o ti tan nu o do do ti nbo ara won eyan wa kan ti an pe ni odun to lo pe
0: awon fe ra ticket e ma
4: mo binu to ba do do ti nbo iru awon be lo kokko pe mi lodun pe eh ko mo lo di bi o eh won ti tete ra ticket won 3000 naira ni
0: I ticket kan
4: be ni eberun meta feyan kan
0: se ko si ba se le gbe loni beji pe e wa meji sa le san ye bayi
4: eyin meji e ra ticket meji
0: o do le ori kan se ko si ko si lapin nbe
4: ah ah ibeji o kan be je beji e ra ticket meji tori pe ori ko kan le gbe dani awo yin na iwaju yin ni o wa
0: e sa fun je o kaluku lototo ni
4: be ni ko si pe an lap e mo ra
0: o awa gbo ti idije te tun lo wa nbe
4: be ni a se lodun to lo na e mo pe awon okunrin ti opo wa la le damo la ro sugba la won kan to je pe won da yato iru won ba jo fi gagbaga laarin ara won ti wa ye o a dadi e wa mo laike awon ebun to joju o ti wa nle fun won ala won kan to je pe won ta ba gbe amo la gbona kale bayi tan
0: to yo
4: yan so soke
0: eyun
4: eyin won ju enu won jeun lonu iru won idige ti won na tun wa awon to le je amola gbona yi atun ni pe ta ba ti wa ko amola re bete kale do le je tan yato si ru awa to je pe no no
0: asi bo kele bi
4: o la ranvu sugbon awon eleyi akose mo se ni won ta na ba tun jo fi gagbaga ebun tun wa
0: fun gbogbo awon eyun na
4: gbogbo wa gbodo jo mo dunu ara n to le mu idunu wa gbogbo ta jo mo wo na re
0: a ri pe lesin awon bawo osise leto abo se duro o na lawon osise leto ilera na tun duro sibe pe se eh ai ba mo ko si ti o sele nbi bo ni todun nipa
4: awon leto ilera egberun kan ba wa
0: eyin o
4: eto to to to ye ohun lo ye keyan ti se idi re to bi je pe eto abo gbodo duro yato ti pe kini ko ofun o ni firuna gba ati se ri ati nse ani orisirisi awon eto nkan ni ta mo nse tero mo po o ti ni awon lana to to ta mo ntele security wa guarantee ni yato si yen awon eleto lera dede ni kan wa boya iyan kankan ti olohun mo jari nkankan e ti igba mi wa teyan kan wo kejo e ti eye mi wo
0: abata ti e ta si yan loju e ba nfe ba nbo mi
4: bo mi soje idinu ta fi mo ni won ni sepe pe e ti wa nbi nbi e ba kan 1000 si in to to to ye fun ile ise to ba je iru eto bayi o na ni ka ni so gbogbo e wa nle e fokan bale
0: o ye e ba fi number tawon yo le mo pe lati ra ticket laaro isi
4: e won le pe mi sorry 08174321900
0: e tun number mu e
4: 08174321900 tabi awon alatejise oni whatsapp 07046 3 meta 576 07046 3 meta 576 abati patejise won sowo ticket wa nle bayi o ntan lo o mo ba wa di ga tun so fe ni na ga e mo binu to ba di odun ti nbo eyin le darapo mo wa
0: eyin ni pe amala first odun yi
4: atula won mi to je pe won ti en sanu awon yan boya e kan wo pe awon mekunu ti won ni
0: tati
4: pe wa nbe leyin ju anu e le rogun e le ra mewa e le rogorun ati awon ton tin bu ga ba nka e ba won tun fun
0: awon eyan
4: iyen na tun atura awon eleyin ju anu na kawon na kan tun nawo re
0: oda oju oni ti wa e je yan da yin wa ba npe number le kan si ki yan da yin
4: 08174321900 call ni o to ba je whatsapp ni 07046 3 meta 576
0: hey awon yo fi call ya phone te pe yi
4: e ticket won na ti wa
0: ni awon yo fi call ya phone mi je yi o da e je yan da yin esun o peter lasopo
5: bele bele la
0: iba omo iya enje ko ni ju bayi lo laaro yi mo tin lo to bi love ogun sina lo ko mi o bi sayo ro ti mi love lori facebook segun sigo Charles Olapo si eyan mi atata oju oni ti oni mo koro o seun o Charles Olapo si o dabo o die olalago mo kan la

0: kò ṣe fi wé kókó kóróko ìfọ labalábá sí yàtọ̀ sí tẹ̀yẹ àwòdì bẹ́ẹ̀ yẹ bá wá jura wọn lọ ẹ̀jẹ̀ akansara solongo 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kọ́lá ìbàdàn.
1: Show me your 32.
2: Ọmọ ọlọ́run ní kí máa máa rì ní láti ẹ̀ kí làbá máa jẹ báyìí.
3: This skit was performed by Goroso Ekiti.
4: 32 FM 94.9.
5: Ẹ̀tẹ́ ti lè kó láti gbọ́ ìròyìn tó ń lọ lágbàáyé. Àsìkò tó fún ìròyìn láti ìkànnì 32 FM 94.9.

0: atẹni yẹn táwọn sọrọ sí ní àwọn sọrọ pé ẹ bá wà bẹ pẹlú 200. O ní gbà tó sọ 30 ẹ̀rù wá bá wọn ó nígbà tẹ wá lẹ́ẹ̀ tí gbọ́ ó láwọn rò pé 200 to 30,000 ẹni ń parọ́ ni.
1: Òun náà ṣe ń pè ní
0: wọ́n náà fi ń pè mí pé báyà mi ni wá pẹ́
1: bá mọ́ bẹ́ẹ̀ mọ́ kí báyà káwọn sọ fún yín pé 200 lásọ ọ̀gùn ṣe 30 o.
0: sẹ́rí orí mi lọ ó nígbà táwọn wá bí wọ́n gbà tí mo lọ táwọn wá ní pé kí ló tẹ́ sí wọ́n ló ní ẹ fẹ́ bàjẹ́ nìyẹn. Ǹjẹ́ o pé tóun bá ṣe òun mọ́ fún ní 20 tádé wa bó ń ṣe pé ẹ fẹ́ bà ẹ̀wù nǹkan báyìí. Àwọn pípẹ́ yẹn wá ní pé òkè gbọ̀dá àwọn ẹ̀rí ọkàn jẹ́ káwọn gbádùn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ ẹgbà balance wọ́n dẹ̀ kọ fún wọ́n ní bọ̀t kí n ṣe báyìí tí bọ̀dá ẹni yẹn ti kú sí mi sọ.
1: Ìyẹn ní bàbá yẹn.
0: So irú àwọn nǹkan báyẹn ó ń ṣẹlẹ̀ ní industry ọ̀dà àwọn kan wà tó pé tíṣẹ́ bá ti dọ́dọ̀ wọn tán bá ní fún lágbájá ní yé àwọn tó ń produce yẹn ẹlòmíì ò mú ò mọ anything amáyé ẹni tí mo láti bá ṣiṣẹ́ tó pé pàtàkì bá ṣiṣẹ́ ó sanwó gidi lẹ́tà táwọn artiste wa bá ti wá coming sáàrin wọn àwọn náà mọ̀ tó pé inú lẹ́ fi ya fí mi 7 million mo lè fi 1 million ya inú lẹ́ fún lágbájá 200 lẹ́ fún ẹni tó pé 10,000 la máa ń fún ẹni yà wá producer yà wá dúró ẹ̀ pé sílòótọ́ ọyà ẹ̀ jẹ́ ká try rẹ̀ a dẹ̀ try wọn a dẹ̀ ṣe balabala báyẹn lóòótọ́ ẹ mọ̀ kínní yẹn wá ń jẹ́ kínní yẹn wá ń kò wá tiẹ̀ kò tí bá mo sorry láti sọ̀rọ̀ ìta bá lọ ya english movie mo mọ̀ shoot english mo ti bá english ṣe dáadáa àmọ́ dàbí ọba ni.
1: Àwọn máa ń tọ́jú kúrò.
0: Wọn ò mọṣẹ́ tó wà o. I swear to God. Yìnyín sọ acting o technically tẹ bá débẹ̀ àwa tá a bá jẹ́ gíràn báyìí tá a jẹ́ tá a wá láti yorùbá film industry tá a bá débẹ̀ ọba ni wa.
1: 35.
0: Na tá a bá débẹ̀ ọba ni wa. Mo ti jókòó rí tí mo alọ́sùn ní èkó ni producer director mi yẹn àpè wọn ní Joshua English director ni mo á jókòó báyìí ó rẹ̀ mí ó wá ní kamala wọ́n ta fún mo ní àmtaya ni ó ní ó kàn lọ sí orísẹ́ tí mo bá ní ẹ fún kamala 3 hours ó rẹ̀ mo ṣe bí ń ṣàwàdà ni.
1: kí ẹ lọ fi sinmi kò lè ṣe ilẹ̀ yorùbá
0: níbo ẹ yà náìtì ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ó jìn la ẹja tó pé day one abẹ̀rẹ̀ iṣẹ́ láago 12 wọn ẹlòmíì ẹ yàwọ 5 tó bá tún di 6 p.m. ti kalẹ̀ kókókó ẹ tún yàwọ aago 7 òru tó bá orí ó àmọ́ ṣe hóó wọn mọ wọn iṣẹ́ owó wo la gbà mo máa ń kí o máa kí irú ẹnu ọjọ́ mẹ́ta tí a lọ ṣiṣẹ́ kan tí wọ́n ní wọ́n kidnap ẹni ká máa rap laago kí máa rap laago 2 òru níbo kidnapper agbẹ́yẹn owó tágbà kan ní gbà mí lẹ́rù wọn ó kọ́ lu táyé yẹn bàjẹ́. So tactics kan bá sọ ẹjẹ́ kíkú kan sọ wípé ẹjọ́ ọ̀rẹ́ mi mi ṣiṣẹ́ ẹ mọ̀jà àtọ̀ ẹ̀ lọ bí iṣẹ́ ẹ jẹ́ ká lọ bí oúnjẹ jẹun gidi bọ́lá tó yẹ jẹun gidi tó wá ti fún yín lówó oúnjẹ wọ́n ti believe wọ́n ti fún yín lówó oúnjẹ nìyẹn pé a fẹ́ jẹun kò sí tó jọ ọgbà kínní kan lọ igi ewédún lọ kò lọ́la pẹ̀lú wa ẹ gbúdọ̀ lọ ṣé ni o ẹ gbúdọ̀ lọ ṣe mọ ní tí kúrò kan bá tactics kan bá dé tó bá ní yes actor kan bá dé tó ní mo fẹ́ jẹun gbóná ti ń ta kínní kan eatery bí tó bá jẹ́ pé kò ní wá dúró
1: kan wá lọ
0: ẹ jẹ́ kí kúrò sọ pé òun fẹ́ jẹun ẹrú ni bí ká máa jẹ gálà ká máa mu nǹkan sí àwọn jẹ tá bá ṣe tán lálẹ wọn wàá rú wa lọ jẹunjẹ létà wa oúnjẹ àwọn ọmọ ọlọ́kadà sẹ́yìn pé àwọn rẹ́sì tó ti tutù la máa jẹ. So tó bá dẹ̀ ṣe endorsement wípé bóyá àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan wọ́n wá ambassador kúrò wo ló lẹ rí tán lórí àwa la dẹ̀ bí mo ṣe jókòó fíìmù tí mo ti yà kì í ṣe kékeré o.
1: Tẹ̀wá ni pé kẹ́kan wo àwọn fíìmù sẹ̀sì á tó mélòó.
0: Kò ṣe kàṣà. I swear to God.
1: Láti ibi ayé dúdú heritage yẹn. Tẹ̀sí bẹ̀rẹ̀ sí ya fíìmù. Ẹ̀ẹ́dẹ̀ kúrò ń dẹ́mọ̀.
0: Ní ìkúrò a ṣáà fi wèrè pọ́ọ̀tì ẹ̀ lọ́nà ni pé yóò dà. Kò ṣe é kà fíìmù tí mo ti yà ò ṣe é kà. Bàbá mi bàbá Gébú nígbà tí mo yaṣẹ́ fún ọ tara mọ́tò kan lọ́dún yẹn wà láì wọn gbé ara bá mi lé. Kamala mọ́tò rẹ o iṣẹ́ tájọ ṣe tún bá mi yà ọlọ́run fún àlùbáríkà sísà kínní kan. Ìyìn ra táyà ọ̀kadà.
1: Ẹ ti ra mọ́tò rí.
0: Mi ra kẹ̀kẹ́.
1: Ẹ ti ra ọ̀kadà rí.
0: Mi ti rà rí. Láti 93 débi tá a wà.

0: ẹ bá tún gbẹ̀mí láàyè mo tún fẹ́ kàn bèrè nǹkan kan ẹ sùn ọkọ mi mọ̀ bóyá mo lè rẹ́ kọ̀ọ̀kan bẹ̀ wípé gbogbo marriage kọ́ ni ìpínyà máa ń gbàgbé sọ́lẹ̀ kan náà.
1: Kì í ṣe gbogbo ìgbéyàwó ni wípé kò gbúdọ̀ túká ohun kan.
0: Kí ni àwọn àpẹẹrẹ téèyàn máa rí tàn fi wò pé ìgbéyàwó ilé ẹ̀jẹ̀ kálukú máa lọ pẹ̀lú experience tìyìn.
1: Ṣé rí àpẹẹrẹ tí èèyàn máa rí ni pé ìgbéyàwó tẹ bá bẹ̀rẹ̀ tó jẹ́ wípé ìní ìjà ọ̀la ìjà ọjà ìjà sáá tí ò ṣẹ́tù tí ọkàn sọ wípé má ṣe báyìí tíyàwó ní òun ni màá ṣe tọkàn ní má ṣe báyìí tíyàwó ní òun ni màá ṣe ó bẹ́tà kẹ́ túká wàláì torí tíyàn bá fi lè túká tẹ́ bá lọ wà mọ́ ìpẹ̀yìn darí ò dá gbogbo alamọ́ ń gbọ́ rédíò láwà àwọn social media ẹ mọ̀ gbọ́ pé ọkọ̀ kan gúnyàwó ẹ̀ pa ẹ mọ̀ gbọ́ pé ìyàwó kan gún ọkọ̀ ẹ̀ pa.
0: Gbèsè máa ń jà ńgbà yẹn ni ẹ.
1: A máa ń jà.
0: Ṣé torí pé ẹ̀yin méjì jọ ní fíìmù lẹ̀ṣẹ̀ máa ń jà.
1: Ẹ já sọ bẹ́ẹ̀ torí pé àmì ìjọ ní fíìmù.
0: Ìkọ́ ló máa yẹ kó fajà nígbà tó pẹ́ ti jọ mọ bí ṣe yín ṣe jọ rí wípé ṣẹ́dù iṣẹ́ ẹjọ́ máa ma pàdé lẹ́nu iṣẹ́ gan pàápàá bí káwọn wọn ṣe tẹ̀yìn ya.
1: A máa ń pàdé at times a máa ń pàdé dáadáa lẹ́nu iṣẹ́ gbà mí a máa ń pàdé but nǹkan tí màá kàn sọ ni pé ìrìn àjò yẹn ò kò gún mọ́ ní gbogbo ọ̀nà.
0: Okay. All right. Mo béèrè question kan lẹ́ẹ̀kan mo ní pé ṣé ẹ̀yìn àtàwọn yín gree.
1: Bẹ́ẹ̀ni.
0: Àbí ṣé àwọn yín láì kí n mo ṣe béèrè ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀dẹ̀ sọ pé bẹ́ẹ̀ ló ṣe.
1: Bẹ́ẹ̀ni.
0: But èmi ní information kan lọ́wọ́.
1: Okay.
0: Pọ́nmọ́ yín kan ṣe wedding lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìpè wa dá ẹ̀yin àtẹ̀tí yín nìkan ẹ wá lọ bí aláìléèyàn.
1: Kì í ṣe pé
0: mo lọ. Ṣé ń binú sí wọn ni.
1: No, kì í ṣe pé mo ń binú sí mi binú. Kọ́lọ̀ jẹ́ kí ṣẹ́rí lórí ọ̀rọ̀ ìgbéyàwó yẹn mo tó kí ìyá Ìbàdàn lẹ́ẹ̀kan sí o try. Nígbà tá a fẹ́ ṣe ìgbéyàwó a máa sọ a ṣe mo ṣe nǹkan tágbára mi gbé mo pè yan kì í ṣe pé mi ìpè yan èmi náà pè yan lọ wa lọ but lifestyle tèmi èmi ò kì í bẹ́ a jókòó nígbà tá a jókòó àwọn èèyàn mi tán wá wọ́n wá a jẹ wo ṣàlejò mọ háìbò èmi náà láwọn èèyàn tán sọ́pọ́ọ̀tì mi but ẹ mọ̀ pé ìlú màkà lòun ju èmi lọ so definitely àwọn èèyàn máa fọ́ sí side ẹ̀ gbàtà dé ṣe rábà náà mo gba inú rúùmù mi lọ lóòótẹ́ ó tán.
0: Nǹkan
1: tó ṣẹlẹ̀ nìyẹn.
0: Okay so nígbà tá a bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà ẹni dádì yín le.
1: Dádì mi le o.
0: Mo wá ní ṣe sójà ni wọ́n ní wọ́n kì í ṣe sójà.
1: Bẹ́ẹ̀ni àgbẹ̀ ni dádì mi.
0: Ṣé wọ́n ṣì wà.
1: Ó ti kú.
0: Màmá ń kọ́.
1: Màmá mi wà àbọ̀ màmá mi ti padà sílé nígbà tí bàbá ti kú.
0: Okay so àwọn nǹkan wo lẹ ni wọ́n ṣe fún yín tẹ fi sọ pé wọ́n le.
1: Tara mi náà wọ́n sọ. Ṣẹ́rí èèyàn ò kì í.
0: Àbẹ́yìn gan le ibi tí mò ń bí ẹ̀yìn gan ẹ fẹ́ pin wọ́n lẹ́mìí mi ò sọ rọ́npa pé kọ́ṣẹ́ má kọ́ṣẹ́ o. Because mo bíkọ́rọ̀ tó débi kọ́ṣẹ́ má kọ́ṣẹ́ a lot of things náà máa ti ṣẹlẹ̀ láàrin méjì ní kọ́ ẹ̀pẹ́yìn gan àkú ènìyàn burú.
1: Mo burú o.
0: Ẹ.
1: Mo burú díẹ̀. Mi kì í já o, mi dẹ́ ẹ̀ mi but mo burú nu ilé gangan ọwọ́ mi ò dilẹ̀ ijọ́ kan. Ṣẹ́rí ní wòrò díẹ̀. Ṣáàjì àgbàlá àtura ní wòrò ṣojú mi náà ti ń sílẹ̀ express kó yẹn. Chọ́ọ̀chì àgbàlá àtura bàbá wa Abíára tọkọ yẹn sí wòrò kì í ṣe ọ̀nà ìfẹ́ road yẹn o wòrò gangan. Ṣojú àgbọn ní gbogbo ẹ̀yìn ní gbogbo kòkó ni. Àwa sí wàá bẹ́ẹ̀ àwa wòrò níbi tí nígbà tí ó jẹ́ pé èèyàn gbọdọ̀ jáde ní 7:30 ìkòkò ó pa ẹmọ inú igbó ló wà ń gbà yẹn làwa ti wà ń wòrò. Dáde mi mo sọ síwájú àwọn pẹ́rẹ́ǹtì mi lówó lọ wọ́n wà á dùn òkè. So wípé wọ́n kàn ń lo wọ́n ra upholstery ńlá dáde mi ló kọ́ rà láàrin àdúgbò wa. Wọ́n wá rà wọ́n ra carpet kálukú wá wò pé carpet lélẹ̀yìí wọ́n ra fan. Wọ́n kò wọlé àwọn èèyàn bá wọn ṣe patí ara bí ara nǹkan tí mo ṣe tí dáde mi fi gba tèmi mo sọ yẹn. Àwọn èèyàn bá wọn ṣe patí wọ́n jẹ wọ́n mú kálukú wù ẹ̀ máa gá àgbá yẹn. awon full of post yen gba yen leda ni won a dotting kama wa laarin bayi won fi buttons buttons awon yin wa lo o ma wu awon lo tan dadi mi si awon alejo lo won a wole won wa te aga yen bayi pe kina ko sinu kini
0: to fi wu
1: to fi wu won a mu blade won ba to
0: aga tutun
1: aga tutun paper kan tu jade inu eni fru fru fru fru paper won a ko paper jade pe ye paper na
0: se kina jo ri yin ma
1: eh baya bi omodun medogun
0: eh ki somode
1: mi somode mo ma kan ti mo se
0: e mo mo ni
1: ko se ye mi won a bo si bi two seat ayen
0: eh se fi mo ni eni
1: ko
0: baya ko to wa nu be yen yato se
1: e bo yato meta mu la won a la mo tun la yen na fru paper tun jade mo ni ah paper mo to bo si bi keta nigba ti mo wa lele keta yen mo kan ran ti ni pe mo ti ba gaja mo a so blade le bayi wa salomo lo yin pele mo nsere dadi mi kan de ni lo ba ni mo ku o asumoda
0: si mo ko yin ni
1: o ti mo won kan mu kini break won de lo kada susuki double salesa kini wire break won kan yo ni awon yen ba won nu ile wa da gbugba te yen ba ku ha je o ha mi de parun a ba pe mi wole ta lo se mo le mi ni won na mi ijo e dadi mi fe du mi lo o de dadi mi o mo so de won mo won ni worod gbogbo mo sari so kola yen ta ba ni baba sumo won mo won gan ta dun ba ni ha won ba de mi lati ro leyen won de mi lokun ba mo mi sa wo mo mi lo dadi mi lo mo mi love mi gan a meta na bi bo mo mi like mi ju gbogbo omo won yo ku lo mo mi sa wo ba o pa tori aga yada in follow re mo mi dadi mi ni ko sin tojo gba to wa di 10 ton fe lo so de ladugbo
0: lale
1: won wa won ti de mi bi awon bandit bayi won wa kigi bo mi laarin won wa gbe mi lo nugbo mechanic village ka wa ni inugbo yen won wa silekun wa ju nbe won wa your sword won wa na si mi pe ma po loni oni ni po won ba tu silekun bo je po sinu moto won ba fi idasi mi lon ba mo ki gbe igba mi o dadi mi ejo dadi ba du pe ah ini ti po ni si mo bo mo fe lo wa nkan ti fi sun na taya ti fi sun ti ma po tan na ma ti lekun mo sunkun ba ti ori ekun yen ni won ti pe run asuba first na ba pada di
0: esukun lati ale moju
1: ah ti mo ti riku ta ti na fe lo mo taya ti sun mi na ba pada di na ba gbe mi pada ni daji na ba tun gbe mi lo le
0: be na
1: eh
0: lori so yen
1: lori so yen mo gbo ojo ku re ti pe loni next week o lojo ku e ma bo si gbo mo fe ko ku lojo friday ko le ra lojo na wo ni mo sa nbebe mo ba ma mi nta ta joko pelu lanta tanke
0: won le sun
1: aba jule ah e fa to je mi tadi e so mo stubborn ni le de kan but dadi mi like mi o to ra ajora gan ajora mi atadi mi jora gan dadi mi like mi e mo gbogbo gba yen baba ibariba ni mi o bariba tribe ni mi
0: si bariba no wa ni na Benin Republic
1: yes bariba meji lo wa
0: okay
1: ibariba English wa ama pe ni ibariba Gesi which is Nigeria side bi ta ba tin lo ni Saki yen e ma ma lo le Sabari le Sabariba Nigeria Kwara State ni
0: okay
1: e ma di Okuta ibariba na so ni be yen na so lo ba yen so gbo ibariba temi French ni
0: okay
1: so I want to cross border
0: okay
1: so ibariba ni mi so dadi mi gbo die ko yi sise onisegun bo mo beru nkan to ma fa ja ni pe wa je kin se kan fun manirara emi ife me gbe ma si mi gbere ma wo se yen nkan to ma ti o je kin bi ati dadi mi gree lo siwaju ni so but dadi mi je to like mi to de like awon omo gan e ma gbo en ti o like mi to ba dijo leya dadi ma mena wa ma wa pe won a ku first born mi le kan oye ma bo egberan era
0: eyin wa le
1: mo wa le ma ma wo loke bayi
0: e kin soro
1: ni a ma soro but e mo mi ki ta sun wa yi ta sira wa juju ke pe baya am buru bo ya ma dadi mi o care oruko mo pe dadi mi na te ba pe dadi mi sin te ba wa en te ba mo dadi mi ti te ba ki won pe e ka ra o sa wa ni wa ta lo ki ta ba ni eyin ni wa ni ah awa melo la joko wani so pe karo so lede luti wa e gbodo so pe e karo e ma ki won ni karo
0: okay
1: eh so
0: asha todo yin ni
1: eh now te ba so fun pe e karo ibole lo won mo ni eyan me won ma wa to ma correct pe sawa meji la joku te ba ni ibole lo tabi e karo so e gbe sa yen so that be okay so ni take me na care bi mo se ri ameyen ti o to mi ti o ri mi bi se ba awon en ka o ba je ma e fi le I don't care o ba ke ni oruko so won ba temi lo temi ni so gbogbo awon kan yen ko je ke emi ati dadi mi gribo to wa ku die ti baba mi ma ku awa close
0: okay
1: won ni ke lo be won mo a lo be won mo be won anu awo n ba pe tare mu so fun e pokan ti mo n ba ida si aso
0: ku e tin ya film o time e
1: mo tin ya film ko jo mo ta mo tin ya film mo ti mi figba kan quiz mi sise
0: e mo mi pe igba te fe lo be won e e tin sise e tin ya film e kakiri
1: mo tin ya film kakiri
0: okay
1: mo tin ya film kakiri wa ni poke so ko ju a month gba yen lo na ku
0: o ti sick abi
1: o sick
0: eh
1: o sick injo injo awe mi fe lo shoot ni ife mo first mo mi de wa ni boarding school kan lo yo so won wa ni mo o wa lo nbo wa le mo wa fe lo fun lo pe tile kan ba de tori awon awon dad mi atomo awon omo ti mo bi won close gan de ti dad ma fe ra kan won fun first born mi ni wo o se fe fara han mi bi o so mo wa lo fun lo pe tile kan ba de mo wa ba won ninu oko won a joko won lo ra won na kilo de gba to rin kilo te wa gba to ba re mi se ma se bayi ipe inu yen kan bo awon so mo ni se be gba won la gba mo ni eja won la won ja o de ja lo hospital imi lo bi se o so mo de gbe on lo hospital so won den toju ojo keji na pe mi ni awon yen pe o ti ku so ko tan
0: okay mo fe ke so fun mi awon film lala to la mi la kagan to won yin wa nbe te ya nbe
1: ah
0: to jade tawon yan mo
1: eh an film to jade tawon yan mo po ti mo ti ya o
0: e kan so bi mi lo kan
1: iru ise ore mi digbulu jangba yen eh bi onogo eru
0: okay
1: iwere na la leke odo and then oro poto o eyan wa kan lo ni loyo oro poto a fi bi o sa po mi le ka tan itan ogun yen na se o wa ni o wa online buy ka ka kiri buy o po gan
0: culture ni e fe ran lati ma ya ju abi modern
1: eh camera mo gbodo so pe film kan lo yan laaye lati ma yan ju
0: okay
1: so
0: come say the most approach more than others is the culture
1: she
0: approach
1: no wo sa
0: we she o gba fe ya cinema say others gba fe ya awon no
1: okay ah no ta fe ya cinema oto ni
0: ehe so we so pe culture as more than she approach yi awon ya to abi back on
1: because I just pe back on because e come ta fe ya culture na la ma fe ya more than
0: okay fine she it ba won lo say any cinema movie
1: ah you know
0: eh si she
1: mi ti she
0: okay but awon se don fi si YouTube ti market and gba
1: ti market and gba
0: se si ba fe mi adebayo jerry
1: to ja won to je pa won na ni se iro mi ti ba won se
0: but ti se won ya ton wan be
1: da wo po
0: but Ibrahim ko
1: Ibrahim mo ti ba Ibrahim o ti pe mo ba Ibrahim ya se kan ni gba yen won pe ni agbo opitan awon na ni
0: okay
1: o ti pe mo ba Ibrahim si se so amara dada won mo mi ta ba ri mo flan ni mo pe mi ani kamala wa flani so asejo ko lo set gan le njo meta ege
0: okay bala sai balogun ko
1: ah mo ti ba bada side balogun ya se dada won ya film kan white funfun alo ya ni ilorin so won mo mi gan bada side mo ti ba shoot
0: so most producers ze ba sise
1: ben
0: most producers
1: most ben
0: kete ti ba won se cinema boya be lowo ten return wo yen wa
1: sẹ́rí èyàn mélòó náà ló ń ya sinimá èyàn tó ń ya sinimá ò pọ̀
0: wá ilé wà lára àwọn tí ò pọ̀ ẹnu
1: tó kọ́lọ́n ká mi mọ́
0: bóyá ṣe àbí expertise yẹn ò tí tó láti ya
1: yọ ó tó bẹ́ẹ̀ o
0: ẹ lè ya
1: 100
0: ẹ mọ̀
1: mo mọ̀
0: e de man wo awon cinema movie
1: mi le man wo any cinema movie to ajade ma sa make sure pe mo wo elomi an kilo mo ramala kile won film ni emi o wo story mo wo technical ti ma wo film wo story so ma lo technical bo na se so ma fi koshe
0: so mo yin kokan wa to yin to wa into filmmaking
1: awon ton interest wa iru second born bolu own interest first born mi yen own interest te tele but o ti da fan ti so ma mu ni
0: okay now she tabaru iro mo ton interest nsin she e ma advice e ko di star actor ni ko gbiyan jo ti star actor abi ko join crew
1: ah omo mi to ba ni interest ma advice e ni pe ko ko lo fori ro ni acting
0: e se gan ni ti mo pe yin te de je
1: thank you sir
0: olorun wa pelu yin sir
1: amen amen
2: e se on te dara po mo wa loni lori eto sabenko pelu dele adeyanju bo ba dose to nbo nla tun je igbadun akotun eto miran to nbo wa e ma sha lai dara po mo wa o Thank you.

0: 32 FM 94.9.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tó wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì kọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ́ ńlẹ̀ ní 2026.
4: Ẹ
1: ní tòótọ́.
3: Káṣà sọ pé o ti sọ̀rọ̀ yá àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wa pọ̀.
1: Pẹ̀lú CDKẹ, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDKẹ lórí Play Store àti Apple Store.
5: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
6: Francis, mo gbọ́ pé òtútù Open Store mi ṣe ọjà alẹ́ sí lọ́yẹ. Irú ọgbọ́n wo ló ń dá sí? Èmi ò rówó tajà.
7: Ilé ìfowópamọ́ aláṣìírí
8: Wumi Microfinance Bank ni aláṣìírí mi.
9: Pẹ̀lú àwọn ètò ìyáwó wọn
10: bíi Beta Money.
11: Oṣù kan sí oṣù méjìlá ni ó fi dá owó tí o bá yá padà.
12: Pẹ̀lú ìdá mẹ́tàbọ̀ 3.5%
13: lóṣooṣù. Èké tún wà fáwọn olókoòwò ńláńlá àti olókoòwò kéékèèké.
14: SME loan yẹn.
15: Oṣù méjìlá ló fi dá padà.
16: Salary advance loan fún gbogbo òṣìṣẹ́ ìjọba àti òṣìṣẹ́ aládàáni.
17: Oṣù méjìlá gbáko ni wọ́n fi dá padà.
18: Pẹ̀lú ìdá mẹ́ta àbí ìdá mẹ́tàbọ̀
19: 3% sí 3.5%.
20: Àǹfààní àti máṣe ìlé orí owó rẹ tún wà.
21: Bọ́ ọ bárọ̀ gbogbo ìpapọ̀.
22: Yẹn interest waiver
23: tàbí overdraft.
24: Oṣù kan tàbí oṣù mẹ́ta ni ó fi dá owó tí o bá yá padà.
25: Pẹ̀lú ìdá mẹ́ta àtààbọ̀
26: 3.5% owó tó bá yá.
27: Láàrin wákàtí 48 hours owó tó fẹ́ yá yóò ti jáde.
28: Fún àlàyé lẹ́kùnrẹ́ 0707-313-5538.
29: WhatsApp 0908-796-6284.
30: Website www.groomingmfb.com.
31: Olú-ilé-iṣẹ́ wọ́n wà ní
32: 160
33: Ọjọ́ U High Road.
34: Olóró bus stop Ọjọ́ Ìbàdàn.
35: Àdéhùn àti ìlànà ń tẹ̀lé wa.
36: Kòkòkò báyìí ńlá rọ́fà àdì tí ajá tí ó sọnù ní kìí gbọ́ fèrè ọlọ́dẹ àdíá fún kọ̀lọ̀rọ̀ sí eléyìí tí ọlọ́rẹ̀ pàtẹ ọjà sójú títì ohun ojúru wọn bá ti rí dandan ni kírun wọn faramọ́ ẹni tí pàtẹ sójú títì irú wọn ní pagidínà àyíká tó dùn ún wò bójú rí ohun nílò àti bíbọ̀ gírí ọkọ̀ nírònà iná lòfin kò mẹ́ni ọ̀dà ìdá lòfin kò mẹ́ni ọ̀rọ̀ àjọ tí ń rí sí ìbọ̀wọ̀ fún òfin ohun ìgbófinró nípínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Rule of Law and Enforcement Authority ń ké tọ̀tọ̀ ẹ mọ́ pàtẹ sójú títì tìmá ẹ̀mí ọ̀làárọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
37: Owó iyebíye lọ̀pọ̀ èèyàn fi tún fóònù ṣe síbẹ̀ kò gbádùn ẹ̀. Ìròyìn ayọ̀ rèé, Real Phones, iṣẹ́ tó yẹwà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà. À ń tún fóònù pẹ̀lú láptọ̀pù ṣe. Bóyá ẹ ti gbé fóònù pẹ̀lú láptọ̀pù yín káàkiri tí wọn ò gẹ́ tiẹ̀, ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú láptọ̀pù tó jẹ́ London use tó fini lọ́kànbalẹ̀. Real Phones, for your phone repair, phone unlocking, we are always there for you. Real Phones, a wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúpẹ́ ẹnu ọ̀nà tó wọlé sí Kòkó House, Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí aago 0706-436-8169, 0706-436-8169, tàbí 0809-695-7878, 0809-695-7878. Real Phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà.
38: Ibadan, on a don't ready, Amala Fest
39: 2026,
38: don't show. Make we gather, show and celebrate for the second edition of Amala Fest.
39: Danger.
38: 32 FM, fair year, they invite you to the biggest food Amala Festival, Amala Fest 2026. How you take one time? Correct black Amala with white Amala, Ewedu, Begiri. Come join us with better okra soup, Abiyef, Foriro, meat, bomo, fish, bokoto, and many more. Plus, go make you shake body, forget your worry. You fit also partake for competitions like chop hot amala, chop amala with rush roll, plus finish a mountain of amala. You say, go show your talent if you know say you sabi the thing. Amala go full ground from vendors like Bibi Iri Alamala, Iyao Yo Alamala from Barimu, Iya Dija Alamala, Adiojo. Venue, now Recreation Club, opposite Adama Simba, Ibadan. For Saturday, August 29, to buy your ticket, rush, come Latter House, Premier Eve, Mokola, Ibadan. For just 3K, or make you tolon tolon. Call us for 0806-218-5194. 32 FM Amala Fest 2026. Proudly sponsored by Rego and Maggie. Me and Maggie. We dey kulele together.
0: and gentlemen, the bride and groom are about to cut the cake.
1: It's about to go down.
37: What? Aww.
2: My love, what happened?
37: Before I marry you, the TV where you promise, the fridge in car, where they? Washing machine in car, will you be using my hands to wash clothes in 2026?
2: Cancel this wedding.
0: Relax, everybody. Who said I must buy everything once? I use CDK.
2: CDK?
0: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. That's CDK.
37: So all those things don't already dey house?
0: Abba, since last month.
37: Ah, pastor, continue the wedding.
3: Yay! Wow.
0: Stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest. Normal market price. Download CDK today.
5: Visit us at Mokola Road, Veterinary Bus Stop, and Akwata Inside Sanctuary Filling Station. For more inquiries, please call 0707-460-3911.
3: CDK! Pay small, small. Live BB!
5: Kobaje 24, 29 tabi 32, sha ti feye. Pelu wa lori popo ikoni bani dore. Kante 32FM 949. Feye.
38: Àfojúsùn rẹ ni kó ra lẹ ti kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkàn balẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹrú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bari ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pin sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá abọ́ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn ààyè san díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mokola ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́tọ̀.
4: Hi. Yours very sincerely, Dean of the Old School here. Join me on Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock on Classics, Evergreen Musical Razzmatazz, bringing back goosebumps and magic moments of year gone by. You can look forward to Parade of Jazz,
7: Hit the Road, Jazz, and Don't You Come Back,
4: Classic Soul,
9: I Want Security,
4: Disco,
7: K-I-S-C-O,
4: Funk, Reggae, High Life, and a whole lot more. Classics from three decades ensures keeping oldies and music legends in your memory. The Password Game gives you an opportunity to win something good simply for tuning in. Music Celebrity Birthday runs off the program on weekly basis. Join Sanjay on Classics Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock. Right here, 32FM 94.9 radio station. Together, let's reminisce.
10: Láyìíká wa ètò tó ń sinmi nígbẹ̀rẹ̀ pàkọ́ nípa ìmọ́tútù àyíká àti agbègbè wa lórí ìkànnì 32FM 94.9 fẹ́yìn ẹ̀. Ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láàrin aago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí aago mẹ́sàn-án àárọ̀ 8:30 to 9 a.m.

òfin ṣiṣẹ́ ọjà bí ìjọba ṣe ní ojúṣe lórí ìmọ́tótó àyíká ni aráàlú náà nípa tí wọ́n kò ó bá a ṣe wá rán ni sọ́jà lọ́jọ́ mọ̀ rán ni sílé ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láàrin aago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí mẹ́sàn-án àárọ̀ lẹ́ẹ̀mọ pàdé àwọn aṣojú ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ láti lè ṣe tó rí sí ọ̀rọ̀ àyíká lórí ètò yín ètò wa tá a pè ní láyìíká wa bí wọ́n ṣe mọ sọ ibi tí wọ́n bá ìṣẹ́dé nípa ọ̀rọ̀ àyíká àti àyípadà ojú ọjọ́ tó ń ti àwọn tó rọ̀ mọ́ gbé tán bẹ̀ ni pé ẹ̀yin náà láǹfààní láti dá sí ètò bẹ́ẹ̀ ṣe máa béèrè ìbéèrè lórí ohun tí ń jẹ yín lọ́

0: PFM ti wa oke.
1: Ẹlẹ́mbẹ̀ wọn èèyàn wa Said Balogun ni orúkọ mi ń jẹ́. Ẹ̀yin ara ilé ẹ máa gbọ́ ìkànnì 32 FM. Wọ́n ní ká máa rẹ́rìn ayọ̀ lọ síbi ìdùnnú fẹ̀yìn ẹ̀.
2: Show me your 32.
3: 32 FM 94.9.

0: You're listening to 32FM 94.9.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tó wà lórí ìjòkó. Kókó tuntun láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jà re.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ́ ńlẹ̀ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Káṣà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọ́ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Bestnight Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: CDK, sọ díẹ̀ díẹ̀, gbẹ́gbẹ́ ayé ìrọ̀rùn. Ẹ̀yin ẹ̀, à ń fẹ̀rí gba gbogbo àgbáyé. Our fear is gone.

0: ìrọ̀rùn dé.
1: Ǹjẹ́ wọ́n ń wá ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na where to unlock your phone dey bother you?
0: Don't soft o.
1: Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútù fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lónìí rọrùn bíi power banks, chargers and charging cables, earbud tàbí headphone. Wait o. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty. Original and affordable. Our address nko. Number 31C, Nipos Shopping Complex, ní Dojúkọ Cocoa House. Kẹ̀ tó wọlé lẹ́ẹ̀tì kan wá lápá ọ̀tún yín. Tẹ̀bá tún wá wọlé tán. Ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wà rèé o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojútùú sí gbogbo ìpèníjà fóònù.
2: Nibadan Ọláwálé tó níbi tọ́gọ̀rọ̀ àwọn ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn nílé lóko àti lẹ́yìn òde àtàwọn tí kì í ṣọmọ Ìbàdàn tó ti pẹ́ nílẹ̀ yìí láàmìláka lẹ́hùn àbáwọn pàdé láago mẹ́jọ sí mẹ́sàn-án àṣálẹ́ ní gbogbo ọjọ́ Sátidé pẹ̀lú Olúbìpẹ́ Fátóyè. Ìbàdàn ọmọ ajòwò sùn ọmọ ajẹ̀gbin yóò ọmọ afikara ń fọ́ orí mu.
3: Nílẹ̀ Ìbàdàn yìí náà ni a ti gbẹ́sọ tó dúró rekete báyìí. School uniform, sports wear àti general wears lóríṣiríṣi. Wọ́n gbẹ́ tó dúró tán tó dàbí tòkì òkun ni. BK Monogram and Printing. Ẹ̀kú iṣẹ́ ọjọ́ ti pẹ́ tá a ti ń wárú eléyìí nílẹ̀ Ìbàdàn. Ká fi logo sára uniform school kó má dàbí bùlúbàlà. Bóyá uniform ilé-iṣẹ́ ni àbí sports wear lẹ́yìn tí ẹ fẹ́ rán tẹ́ dẹ̀ fi logo school yìí sí. Ká fi picture dára sára aṣọ lóríṣiríṣi. Ilé-iṣẹ́ BK Monogram and Printing. Àwọn gangan la fi rán. BK Monogram and Printing sọ̀rọ̀ ọ̀tọ̀. Akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n. Wọ́n kalẹ̀ kà sí Uncle Joe Building lẹ́gbẹ̀ẹ́ Fidelity Bank, Uncle Joe Bus Store, Mokola Roundabout Ibadan 0803-643-0813 tàbí 0812-984-9304. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ti lọ níléeṣẹ́ BK Monogram and Printing. Bẹ́yìn náà bá dára yín lójú, ẹ kàn sí wa lónìí. BK

0: American Cola. Explore your freedom.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoo níbi tí CDK wà?
5: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnard Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain way tough. If it no be Panadol, it no fit be like Panadol. Make you always dey read the label before not use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
8: It's where we find comfort in hearts that love. Love that's shared.
9: Shared meals like delicious jollof and chicken.
8: Maybe it's hunger. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with hunger.
10: That's why we say, let's go home. There's food at home.
11: Enjoy the taste of home with a newly proved hunger.

0: gbọ́ àwa tó jẹ́ wípé láti Monday, wọ́n Tuesday, Wednesday, Thursday, Friday, gbogbo àwa fighter, láti jẹ́ pé kó dọ̀rọ̀ kó dire fún wa. Ọlọ́run tún ti wá padà sọ wa. Thank God is another Friday. Ẹ ti mọ̀ pé tágo mẹ́jọ àṣálẹ́ bá ti lù. Èyí ti wọ owó aago mẹ́sàn-án bọ̀. Ibi tá a fẹ́ gbé sí kò sí ìkànnì tá a fẹ́ lọ. Kò sétò tá a fẹ́ gbọ̀. Ètò ọmọ yín náà ni. Lágbo-lágbo pẹ̀lú àyìnlá ilé ọmọ ilé ogúdúgúdú abẹ̀yìn plenty plenty. Everybody, gbogbo junction to junction. Ẹ kú ulé o. Ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa lágbo-lágbo.
1: Gbogbo níṣàwọ́ ní ṣòwò ṣiṣẹ́ ìjọba àdúrà báyìí
0: kan. Ó gbẹ́ ẹ̀yìn ìyá mi, ó gbẹ́ ẹ̀yìn bàbá mi. Ní junction sí junction, ilé sí ilé, lọ́dẹ̀dẹ̀ sódẹ̀dẹ̀, ní woro sí woro. Mo ti padà mú yẹ̀sì àbí.

0: to go.
1: Oh, she can't.
0: Ẹ ti máa pé tán mẹ́lí ó bá ti
1: yọ. Yọ̀wá máa kẹ́ oyè pariwo.
0: Nǹkan tó kù ní pé ká fúnra wa nísìyà. Nǹkan tó kù ní ká fúnra wa lálùjù.
1: Mo dẹ̀ ti.
0: Ó yà lọ mọ gbójú ayọ̀wò mi lójú òpó Facebook. Ó ti mọ kọ́kọ́rọ́ tó wọnú ètò yẹ. Ó ti mọ kọ́kọ́rọ́ tó sí kinní ọ̀hún. Ní mo bá sọ pé lágbo lágbo. Nǹkan tó kù kó sọ fún mi ni wípé.
1: Ọ̀kadà bàbá kadàbà lọ.
0: Láti 2FM yín ẹ. Ó yà gbogbo ẹ̀yìn ìyá mi. Gbogbo ẹ̀yìn tèmi tẹ̀ ń gbójú ayọ̀wò ni. Ìbànújọ́ kúkú kéré ó tóbi kò ní jẹ́ tẹnì kankan wa. Ẹ kú lé o. Ọyá lórúkọ gbìmọ̀, òun alákòóso. Kàtí ìkànnì. Tẹ̀tí 2FM fẹ́ yín ẹ. Eléètọ́ lọ́wọ́ bá mi òkè. Tó kọ́kọ́ kọ́lọ́ rẹ̀ ní lọ́wọ́. Bàbá bá Peter ọmọ. Òní mo fi ń kí ipẹ́ ẹtú káàlẹ́ o. Lórúkọ gbogbo agbára. Eléètọ́ rí sí gbogbo ètò ṣe ń jáde ní ìkànnì 32FM. Bá mi.
1: Ìyẹn lọ́nà tó.
0: Ọlọ́run tó bá Yusuf.
1: Ọ̀rọ̀ àti ó dẹ̀lé.
0: Mo fi ń ṣe yín pẹ̀lẹ́. Lórúkọ olóòtú. Fẹ́tò tá à ń gbọ́ yìí lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀. Bá mi. Àbí Bọ́lá Lamid the Sporting Crystal. Omi ń sọ wípé ẹtúkulẹ̀ káàbọ̀ sórí ètò ọ̀hún.
1: Àdìsálẹ̀.
0: Lórúkọ gbogbo àwọn wọ̀nyí. Eléyìí tí àkàbà tèmi tó faratilẹ̀ tó faratilé. Máa lọ wò ó lójú òpó Facebook bó ṣe wá ń wò yẹn. Máa wò ó lásán máa ṣí rẹ̀. Máa wò ó máa polówó rẹ̀ fẹ́ lómi. Torí ńlá lẹ́yìn. Gẹ̀dẹ̀gbẹ́ ó gbiná lójú òpó Facebook. Ẹ ń bá ń tẹ̀lé mi lójú òpó social media. Yóò ti rẹ́ mi àtọlórin mi tájọ bù bù nǹkan lẹ̀ lálẹ́. Ẹ mọ̀ pé nǹkan tẹ́tù eléyìí tó fi yàtọ̀ sí gbogbo entertainment program ni wípé. Láti Sátidé ni patí ti bẹ̀rẹ̀. Àbí ó gangan lọ́jọ́ patí. Àmọ́ látọjọ́ Friday. Ọlọ́pẹ́ aṣọpẹ́. Àwọn ọmọ ọlọ́pẹ́ á wà wọnú àbẹ́tẹ̀. Lálẹ́ Friday. Lágbo lágbo ojú agbo láwà wàgbà. Àwọn máa fúnra wa ní gbogbo síyáyẹ. Láwọn máa fúnra wa ní gbogbo àlùjọyẹ. Ẹ mọ̀ pé táago mẹ́jọ bá ti lù. Kò síbòmí ìta fẹ́ lọ. Àmọ́ jẹ́ ní tiẹ̀ kọ́kọ́ bọ̀. Tọ́rọ̀ lọ́ba tí máa sìn. Ó lọ́ba tí máa yìn. Ó lọ́ba bọ́bọ́bọ́. Ó lẹ́bọ̀ mí àjíkí. Ó lògùn mí àjísà. Ó lasíwájú ogun lálọ. Ó lọ́kẹ́yìn ogun lábọ̀. Ọlọ́run mi ò. Ògo mi tó wá tàn. Má ṣe jẹ́ kó tán o. Ọyá nínú lẹ́lẹ̀ tí ń gbọ́ mi. Inú mọ́tò ni. Èmi ọlọ́pẹ́ mo mọ́pẹ́ mi wá o. Gbogbo ibikíbi táfẹ́fẹ́ ìkànnì yìí. Ìkànnì ayọ̀ 32FM fẹ́ yín ẹ. Tó ń fẹ́ dé. Ìbànújẹ́ ó kéré ó tóbi. Kò ní jẹ́ tẹnì kankan wá o. Ọyá nínú lẹ́kọ̀ọ́. Gbogbo ẹ̀yìn tèmi ní mọ̀pọ̀. Gbogbo ẹ̀yìn tèmi ní pọ́pọ́. Gbogbo ẹ̀yìn tèmi lóòpọ̀. Ẹ dààmú. Ẹ̀yìn tèmi lókè àdó. Ẹ̀yìn tèmi lókè bọ́là. Ẹ̀yìn tèmi lókè ọlá. Ẹ̀yìn tèmi lámúlòkó. Amúlọ́ndàn. Gbogbo ẹ̀yìn tèmi lọ́jọ̀. Ọyá ẹ̀yìn tèmi lólógún ẹrú. Ẹ̀yìn tèmi nìdó. Gbogbo tí alẹ́rù wà. Gbogbo ẹ̀yìn tèmi nígànà. Gbogbo ẹ̀yìn tèmi lọ́sùn. Mo fi dé Òǹdó. Gbogbo yín pátápátá mo tún kí yín ẹ tún kú lé o. Ẹ káàbọ̀ sínú kulu yìí. Ẹ jájọ máa fẹ̀mí rìnrìn àjò.

0: ẹ ṣe tẹ wà nbẹ nítorí tiwa ọyà abẹsanwó ib èmi ní pàdé yín nílé léde ọmọ yín gan tẹlẹ fọ fún tán orúkọ tèmi ni taofeek bàbá tó bí mi ni nasiru din àyìnlá ayọ bá mi gúdúgúdú abẹyìn plenty plenty taofeek bàbá taofeek ẹkùn ọkọ ìyàwó ẹ tí mo bá wà láràndì.
1: Bàbá mi lọ́rùn. Gbogbo yẹ ọ bàbá mi lókè ọ.
0: Mo tún kù yín kalẹ̀ o, ẹ kú ulé o, ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa lágbo ní ìkànnì 32 FM. Ṣé ẹ ti ṣe tán?

0: Ọlọ́run ti sọ wa.
1: Agbára wa wa ni.
0: A fẹ́ ṣe ìyàwó lọ́la.
1: Mẹ́gà bọ́bọ́.
0: Ó tún gbìn gbìndì.
1: Sórí.
0: Nǹkan tí màá mọ̀ pé ó fọ́ fún mi tán. Ó nífẹ̀ẹ́ àjànú tó ń bọ́ lórí MIC. Ó ní pé kó o máa lọ sójú òpó Facebook kan ní 32FM. Máa lọ comment ibi tó ti wò. Máa lọ share rẹ̀. Ayé share lójú òpó Facebook yẹn. À mú ẹni ọ̀hún yóò tún wá gba tíkẹ́ẹ̀tì. Àtẹ̀sáwọn kan lára níjẹjọ ìyẹn ti lọ. Ọyá gbogbo ẹ̀yìn tẹ̀ ń wò wá lójú òpó Facebook yẹn. Ọyẹ́ mọ lọ́mọ wò ẹ lọ́mọ share rẹ̀. Ẹ ń bá comment tó bá sì share rẹ̀ jù. O ti lẹ́bù o ti ní tíkẹ́ẹ̀tì Amala Fest ta fẹ́ ṣe. Ìyẹn ó dé ní àbí.
2: Ó fàyè gbà níbẹ̀ ó ní gbàkejì ọba tó bá lè fàyè gbà mí.
0: Bákan náà.
2: Bínú ṣe kéré yẹn.
0: Ìyẹn sáré wọnú abala àkọ́kọ́ yẹn. Màá mú wá tó pé tó bá ṣe pẹ́ yìí ni. Ilẹ̀ fẹ́ ṣẹ́ tiẹ̀ ti experience ẹ̀ rí. Ìyẹn láfi mọ́ kíra wa kọnú ètò ọ̀hún.
3: Fàyè gbà mí.
0: Fàtídẹ́ fẹ́ lọ lọ́la yẹ. Tó bá kàn lọ dá sí ẹ̀fọkàn balẹ̀ ẹ̀ rò lórí mi. Ẹ máa dín ilẹ̀.
2: Nílùú Nàìjíríà, ọyá fàyè gbà mí. Nínú ìjọ, ọyá fàyè gbà mí.
0: Ó ń gbé búrẹ́dì Ibo.

0: mega
1: bobo, mega bobo. Kini e. Eh, je sare wonu kini ohun. Digiri digiri.
0: Bobo, mega bobo. Oh, mega.
1: O ba je yin lo sele si ni o. E ti e ti experience e.
0: Mega o.
1: Sate le laye atijo ta ba fe lo party.
0: Mega bobo.
1: Atago mejila. O tete debe nu abi o pe debe nu. O debe lago mewa o bo nje. O debe ni. Ago mejila o nje o po plenty plenty. Bo ba de party laye atijo gan lago marun role, won a si tuzo fun epo nje wa. Awon pato egbon tuzo pa eran ti tan. Ba ta wa ayin eyan kan lala kan te ba de. Won a si tu pada weran fun yin. Certainly. Ise di oda ki sa awon eran gbegbe o. Yo ki se gun. Lago marun laye atijo. Ama nowadays, bo ba de party lago meji, won le lo gbon je ti tan. Ki lo ma faru nkan ba hun se ti wa lo party ri to je wi pe e ti ro ah ma fa le ya owu le nilo pe ki wule jeun ki to lo party e kan de party ni e kan ro je tan gbe fun gan omo kekere omo odun meji o le je ko yo se ti experience e ri se ru e ti sele si ri o je ri oga mi sporting cruiser ah ko lo n sanu oga won gbe gbo re ri Oya le de depart boya ta go mejo na ti de.
2: E ba mi ni ilu alujo.
1: E ba mi ni ilu alujo. Se gbagbe kokoro to gbo bi bayi te ba ti fe pe wole. Eni ti mo ba ni lago lago eni 32 FM fe yin e. So ti sele si ri. E je lo ba ti lero gbo e fale e bo nje ni party ye. O ka para disappoint yin o nje e bo ti je pa awon eyan la na se ru party ye to e pada bo nje 0705 5000 949 ya ja mo ta ye lo ko to di bi 830 ko lo rin mi to de ka to wa mo mu alujo le ka to wojo agbogba
2: boya e tun ba mi rojo alujo
1: e ba mi rojo alujo zero eight zero nine 7949
0: Mega lo gbede ah e wa jijo wa o
1: ati 0906 2000 949 ti mo ba ti ni lago lago eni 32 FM fe yin e lago lago
3: 32 FM fe yin
1: e ilo ko yin lati bo le tin gbe
3: oluyemi si idu lati amuloko
1: iya mi oluyemi si idu lati amuloko la amuloko ro le
3: ah oju ojo da po olohun ojo tu wa lara de le
1: so ti sele si ri
3: o sele to po awa wa wo pe so wa ti ju lo a fun won lo wa si gbe
1: e ma pada san e tu pada san wo de
3: a fun won le wo de
1: ah eyin o nice o
3: ma lo lu e wa toju bo nkan pa fun wa se
1: o nje te wa je o nje te wa je yi wa nko
3: eyan ni
1: so e so te ba dele pe lo de party e lo de ya lago jagan fun lo je lago lago lago lago
3: 32 FM fe yen
1: ki lo ko yin lati bo le tin pe
3: abile ko wo la bi lati sapati
1: lati sapati bo ni sapati nro le
3: sapati da
1: o mu yes dada da moya
3: ile bi tangbi na lord wa ni won se inawo won soku orogun won e ma ko gan ni awa ladana gbogbo nje o
1: je
3: ti pa kelo abade be la je osan se se di wa be awa mere si nje ti be ma ni a e ti pe ju
1: je
3: ago meji osan
1: ago meji o lo je ti tan
3: meji osan abala ti pe ju abajoko abawojo ara abajoko obire kan wa ti poko ndile wa won ti ko lo si ndile ti won
1: ko
3: se de leyin wa attack o na lo joko se ti lo wa yan phone ati mo
1: eyin te ti jo ngba dugo te jo ngbele
3: se pa wa gan la da lo nje abawojo ara wa abagbe yan phone ati mo ti a soro ngba ti won gbonje wa fa kojo bi igba te ba anu kula jodo
1: bo se yin je lo party enjoy e che je lo
3: àwa èmi ò lè má jẹ ní òde.
1: Èèyàn lẹ mo ti yọ nǹkan tí mo fẹ́ yọ mo ti yọ nǹkan tí mo fẹ́ yọ.
2: Ṣé ẹ bá ti rí wa lóde ẹ ṣá máa.
1: Ilé dùn yìí púpọ̀.
0: Ẹ ṣá máa ṣùgbọ́n wa.
2: Ẹ tún bá mi rọ̀jò.
1: Lágbo lágbo.
3: 32 FM.
1: Ẹyin ẹ kilo kan yín láti wọlé tí ń pè é kilo kan yín láti wọlé tí ń pè é.
3: Ṣé
1: Elizabeth gbogbo ọjọ́.
3: Gbogbo ọjọ́ wa.
1: Ẹ ti witness ẹ rí.
3: Ìwé ojú rí orí fúri ní
1: ìjẹ.
3: Ojú kan fún kò ní ló ń jẹ pàtàkì jẹ.
1: Chai, ẹ̀dá.
3: Èmi ò kì í ló ọgọ́dẹ kí n máa jẹun.
1: Ẹ
3: ti sí àtò máa gbogbo jẹ fún ẹ. Wàá jẹ sábà sì gbé fún ẹ. A ti lè òde ọ̀gbọ́n jẹ fún wa rí. A dẹ̀ kúrò ń bẹ̀, a fún wọn lówó. Ìmí ìlà ní lọ́mọ.
1: Lèyìn ò ní lọ́mọ tó bá ti jọ́ de títí wọn.
3: Tó bá ti jọ́ mi, ó ti ṣe bó.
1: Kò ní bàjẹ́ fún Imami Elizabeth, kò ní bàjẹ́ fún Imami Elizabeth. Ẹ má lọ dàbí èèyàn mi kan. Ó mọ̀ ní kó dúró kó jẹ kúrú o. Wọ́n sì tún fi bẹ́ ni ní ṣọ́ọ̀bù jẹun. Ọ ni àpátí tí mo lọ ìṣọ́ báńkà ni. Ẹ má wọrí ní jẹun. Ó dé patí báyìí. Ó jẹ tí ń gbé fún ọmọ ọdún méjì kò lè jẹ kó yó. Lágbo lágbo. Kọ́kọ́ tó wọ bí báyìí nìyẹn ẹ̀ ló wọ bí. Lágbo lágbo.
3: 32 FM fẹ́yìn
1: ẹ. Kìlọ̀ kọ́ yín láti bọ̀lẹ́ tí ń pè.
3: Orúkọ mi Ayọ̀dé orúkọ mi láti Olúǹde.
1: Ayọ̀dẹ́lẹ́ láti Olúǹde bó ló ṣe ń lọ lólúǹde lásàálẹ̀ yìí.
3: Ó ga jù wẹ́dà ẹ gbókùn.
1: Ó kù dáadáa ó kù dáadáa ẹ wá fi lágbo lágbo ẹ. Sẹ́lárì ti délé.
3: Dábì àwọn sì wá ń ta ojú ayé làwọn.
1: But báwọn bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ ti padà róró máa sọ ẹ̀ ń dóde wọn àbí.
3: Ìyẹn jàlẹ̀ àpáti after party
1: ni. Fat party after party ni yẹ ẹ padà jọ bọ́ọ̀bù ẹ papọ̀. Ẹ mọ̀ wọ́n rí bàmí ló máa ṣe bàmí ló máa ṣe bẹ̀yẹ fún yín ẹfọkànlẹ̀ ẹfọkànbalẹ̀ eré ìjìnlẹ̀. Ọyà ó ti ṣẹlẹ̀ sí yín rí.
3: Ó ti ṣẹlẹ̀ rí. Àgbo olówó kan ló ti bá ń ṣẹlẹ̀ jù. Bóyá omi ló máa ń pọ̀jọ kà lọ ní àlejò. Tó bá kàn dédé wá kàn gbóúnjẹ gbóúnjẹ ajá fún ẹ. Àwọn ẹlòmíì wá jẹ̀ka sọ fún yín tó máa wọ́n. Tó jẹ́ pé ẹ bá débẹ̀ ẹ máa wà disappointed. Wẹ́ ẹ̀kọ́ ni ẹni tó bá lọ kó de kó jẹun lọ.
1: Kó jẹun lọ
3: kó jẹun lọ kó jẹun lọ kó jẹun lọ kó jẹun lọ kó
1: jẹun lọ.
3: Àwọn ẹlòmíì jẹ̀rẹ̀ orí patí yẹn ni wọ́n máa fi omi ìyòrò yẹ̀kun lórí. Bá kàn gbowó ni wọn ò ní ṣe kankan fún yín. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀.
1: Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀.
3: Bí ọ̀bálẹ̀ ti pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Àtọ́jú mi o.
1: Kò ní bàjẹ́ fún. Èèyàn mi dáadáa Ọláfemọ̀. Ó ń gbọ́ mi bọ̀ ni olórin mi lásàálẹ̀ inú. Àwọn fáìtà ayé wọ́n sáré lọ fáìtì níbì kan. Wọ́n ti wá gba champion wọ́n tó wá padà tu fáìtì nínú stúdíò níbì. Ọlọ́run ọ̀sà sàánú wa. Ó gbà wá fáìtà nínú ayé. Wọ́n lé Ever Divi ti wá ní dàbí bọ́tébù.
2: Torí ẹni mo ṣe pélé.
1: 0705-5949. Kí wọ́n lọ patí. But láyà àwọn ayé àtijọ́ láwọn àgbà kan. Béèyàn dé patí láago márùn-ún ìrọ̀lẹ́ àní wọ́n sì fún yàn lóúnjẹ. Èyí ó sì tún róúnjẹ tí ó jẹ oúnjẹ bá. Téèyàn yóò bá kán. Téèyàn yóò dẹ́mú.
2: Ìgbà máa ṣe pé wọ́n tó wá.
1: Ó tún fi ẹran sínú láìlọ́ọ̀nù pure water bọ̀.
2: Ṣé pé wọ́n tó wá fún wa o.
1: Láago márùn-ún ni o. Àmọ́ ní ìsìn àtàgọ́ méjì oúnjẹ ti tán.
2: Ilà àbá máa rí ní sìn ní oṣù kan.
1: Oúnjẹ tó wá tán yìí ò tún dì sá fún.
2: Ìdílé bẹ́ẹ̀ wọ.
1: Ìwọ dẹ̀ lélẹ̀ ó sì jẹun ó jẹun lọ patí. Bó ló ṣe fẹ́ ṣe ná. Tí wàá padà wàá máa béèrè búrẹ́dì ni.
2: Ikú ti sá lọ.
1: Ẹ ń bá ń wọnú súdíò ẹ bá ti ń wọnú ọgbà ẹ sì máa rí pé wọ́n ti dé.
2: Ara wa tún mi pẹ̀sẹ̀ o.
1: Ọyá ajá sárájọ máa dásí kó tó di pa wo ojú àgbo yẹ. A fi wọnú àgbo, a gba ojú àgbo, wọjú àgbo. Ẹyìn ìgbà yẹ tó bá ti di bíi 2845. A lọ gbé polówó. A tó wá wọlé padà. A máa bujó mọ́lẹ̀ kẹ́ńkẹ́. Lágbo lágbo lápè. Ìgbàjọ́ tó lè tó fi yàtọ̀ nu. A gbé patí tẹ fẹ́ lọ lọ́la. Ẹ ti kọ́kọ́ fún ìlẹ̀ lórí rédíò. Wọ́n tó ti fasẹ́ tó ti fáìtì láti Monday tó fi di Friday. Enjoyment ló kù. Ìkànnì 32 FM tẹ̀lé ń gbọ́ yìí. Àwa lélẹ̀ yìí o. Inú yín sá ti máa dùn níṣẹ́ táwa gbà o. Inú yín ó máa dùn ní nǹkan tó fi ń fà wá lówó o. Charity witness ẹ rí sọ ti sẹlẹ̀ sí rí. Ó ṣe wá sẹlẹ̀ fọ́múlà wo lẹ lò.
2: Ilé ayé yí gbà mí lọ́wọ́ wọn. Torí ẹni tí mi ò sọ tó ń ṣọ́ mi ó bọ́ jù mí lọ.
1: 0705-5949 tí mo bá ní lágbo-lágbo ẹni 32 FM fẹ́ yẹn. Zero seven zero five 5949 at 0809-7949 international number 090C

àlá tẹ máa lá ní alẹ́ yìí orun tẹ sùn ní alẹ́ yìí okay ẹ fẹ́ try rẹ mo ti fún yín báyẹn ẹ kàn rárá lọ bá ń wẹ́bà àti ńlá kẹ́bà yẹn wá lọ tutù kó lọ jẹ́ bí irú tààná àyíká ẹ ti tẹ̀ látàárọ̀ irú táìmù yẹn kọ́kàn jẹ́ pé ọbẹ̀ yẹn ló máa.

0: Jubi, jubi, jubi.
1: Ah, old school, tembele.
0: Ẹ̀wẹ̀ já lọ gbókèdè bíi méjì bíi mẹ́ta. Lọ́gọ́ tí mo bá dé padà. Àwọ̀ wojú agbó gbà. Bẹ̀ láti wá máa fúnra wa tán dáadáa.
1: Ogogo orígun aláṣàkáṣà bọ́ sórí lẹ́yìn tí wọ́n. Ogun sọ ní ìjápọ̀.
0: Lágbo, lágbo. Ẹ̀mọ̀ kó mo ní tìpsì kan tí mo fẹ́ fún yín. Bákan náà sí ẹ̀dùn ẹ̀tún gbàgbé. Ẹ̀jẹ̀ ń sáré fún yín lélẹ̀. Ẹ̀mọ̀ pọ́dọ́dún ni mọ́ wáyé. Tọdún ìhá tún kò. Tọdún ìhá sì tún wáyé.
1: Ìwà aláṣàkáṣà bọ́ sórí lẹ́yìn
0: tí wọ́n. Àmàlà fẹ́.
1: Ìjápọ̀ ó ńlá láti.
0: Ọ̀pọ̀lọ̀ tó ti ṣiṣẹ́. Láti January tó bá di August ọ yẹ kó náà ti ẹ̀ gbádùn ayé ọ yẹ kó náà ti ẹ̀ gbádùn ẹ̀mí ara rẹ̀ tó bá ti wá di August 29 mo wulẹ̀ lọ bì kankan o yẹ kí gbogbo wá jọ pàdé ìyẹn ní recreation club ìyẹn ní ìbàdàn tiwantiwa níwájú adámọ̀sígbà pẹ̀lú 3000 naira ó láǹfààní àti jẹ onírúurú àmàlà tó wù ọ funfun ló fẹ́ ni àbí dúdú. Ogun fún ọlọ́ fẹ́ ni àbí bọ̀ kọ́tọ̀. Wọ́n sáti mọ́ bọ̀ tó bá ti di 29. Ó ti ẹ̀jẹ̀ wípé tíkẹ́ẹ̀tì yìí ò ní pẹ́ tán o. Tó bá ṣe pé mi nìwọ ni wàá tètè pè. Wàá fi lè gba tíkẹ́ẹ̀tì títí tiẹ̀. Tó bá ti dé àwọn èèyàn tá a fẹ́ àwọn èèyàn 1000 péré ni. Iyin tó sì kù yìí. Àánú rẹ̀ ṣe mí. Sáwà ìwọ náà ti ẹ̀ gbádùn ayé. Bá ti di August 29 jájọ pàdé ńbẹ̀ Amala First eléyìí tí iléeṣẹ́ 32FM fẹ̀yìn ẹ pàdé gbogbo àwọn agbóhùnsáfẹ́fẹ́ tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ sí o. Bákan náà àtún jọ́njọ́ náà olórí ńlá kan ní ń bọ̀.
1: Ọ̀sẹ̀ mẹ́ta níta.
0: Ẹ wọ̀ ẹ́ jẹ́ kí n lọ gbé kéde bíi méjì bíi mẹ́ta lọ́gán tí mo bá dé padà 32FM á wà wọnú agbo lórí ètò lágbolágbo pẹ̀lú àyìnlá. Èlio ọmọ Èlio má gbé kúrò ńbẹ o òwúlẹ̀ ní nkankan míì tó tún láti gbọ́ mọ́ ju 32FM lọ ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.
2: Aṣojú ní ká gbé sí rédíò míì 32FM ti wà òkè.
3: Francis, mo gbọ́ pé o tún ti open store míì sí ọjà lẹ́sìn lọ́yẹ́. Irú ọgbọ́n wo ló ń dá sí?
4: Èmi ò rówó tajà.
5: Ilé ìfowópamọ́ aláṣìírí Gumi Microfinance Bank ni aláṣìírí mi. Pẹ̀lú àwọn ètò ìyàwó wọn.
6: Bíi Beta Money.
7: Oṣù kan sí oṣù méjìlá ni wọ́n fi dá owó tí o bá yá padà.
8: Pẹ̀lú ìdá mẹ́ta bọ̀ 3.5% lóṣooṣù.
9: Èkó tún wà fáwọn olókoòwò ńláńlá àti olókoòwò kéékèèké.
10: SME loan ni ẹ. Oṣù méjìlá ló fi dá padà. Salary advance loan fún gbogbo òṣìṣẹ́ ìjọba àti òṣìṣẹ́ aládàáni.
11: Oṣù méjìlá gbáko ni wọ́n fi dá padà.
12: Pẹ̀lú ìdá mẹ́ta àbí ìdá mẹ́ta bọ̀ 3% sí 3.5%.
13: Àǹfààní àti máṣe ìlé orí owó rẹ tún wà.
14: Bọ́ bá rọ gbogbo ẹ̀ papọ̀.
15: Yẹn interest waiver
16: tàbí overdraft.
17: Oṣù kan tàbí oṣù mẹ́ta ni ó fi dá owó tí o bá yá padà.
18: Pẹ̀lú ìdá mẹ́ta àtààbọ̀
19: 3.5% owó tó bá yá.
7: Láàrin wákàtí 48 hours owó tó fẹ́ yá yóò ti jáde.
15: Fún àlàyé lẹ́kùnrẹ́ 0707-313-5538. WhatsApp 0908-796-6284.
8: Website www.gumimfb.com.
5: Olú-ilé-iṣẹ́ wọ́n wà ní 160
4: Ọjọ́ U High Road Olóró Bus Stop Ọjọ́ Ìbàdàn.
3: Àdéhùn àti ìlànà ń tẹ̀lé wa.
11: You hear that sound? Na the sound of millions wey dey wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness, open am.

0: ọ̀pọ̀ ìbámu ara hùn arira oko kọ́mọ́mọ́ jẹ́ ara hùn
1: arira oko.
0: Akọ́dá ayé mojúbà o, àṣẹ̀dá ayé mojúbà o, mojúbà gbogbo orí adé. Kádé ó pẹ́ lórí o, kí bá tó pẹ́ lẹ́sẹ̀, kí ẹsìn ọba kọjẹ oko bá pẹ́ kánrin kése. Aboyún ilé wọn mọ bí wẹ́rẹ́, ẹni tó ti bí òníyàn kú, àgán tó wà làbó sùn. Àjíǹde arọ́ máa jẹ́ fún gbogbo wa o. Mojúbà gbogbo ìṣẹ̀ǹṣe lápapọ̀, ìṣẹ̀ǹṣe ò ní bàjẹ́ o, ọ̀yọ́ sì ti ò ní bàjẹ́, gbogbo Nàìjíríà ò ní bàjẹ́ lápapọ̀. Adégoróyè Ìgè Àdùbí Agbéfágorí Ìtẹ́ lorúkọ tèmi. Olóyè Ọ̀tún Olúwawo Jẹ́nẹ́rà fún gbogbo tìbútòrò ilẹ̀ Ìbàdàn lápapọ̀. Mọ́gàjí ilé olúòjé ọ̀fọ̀jẹ́ Ìbàdàn land. Gbogbo ibi tẹ́ ẹ bá bá wọ̀lú Ìbàdàn, ẹ wọkọ̀ tí ń bọ̀ wá sí géètì òjé. Ẹ sọ lóje èdè ayùn rẹ̀, ẹ rìn sáàrin ọjà òjé, ẹ béèrè bí wọ́n ti ń tẹní. Ẹ gbé ọ̀kadà òkè ọ̀fà bàbá àṣàlẹ̀. Ojú ṣọ́ọ̀ṣì tó wà ń bàbá àṣàlẹ̀ lọ́wọ́ ọ̀tún yín, ibẹ̀ lẹ ti sọ̀kalẹ̀. Tẹ bá ti gbójú sọ̀kan, ẹ rí àkọmọ̀nà wa ń bẹ̀. Ẹ lẹ́ lọ sílé bàbá Iwéńjẹ́ Àdùbí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ lè pè ní sí 08033260141 tàbí 08053459223. Odufa tẹ láǹfààní láti mọ gbọ́ lásàálẹ̀ yìí, òun náà ni Odufa Ọ̀yẹ̀kú lọ́wọ́ ọ̀tún, òdì lọ́wọ́ òsì, Ọ̀yẹ̀kú dì í. Ẹ máa bá mi ká lọ. Ifá ní Ọ̀yẹ̀kú díndín, Ọ̀yẹ̀kú díndín. Adífá fún bàtà tí sí ọ̀rẹ́ ṣàgó, wọ́n ní ọ̀kára ńlẹ̀, ẹbọ ni kọ́ wá ṣe. Ọbọ ríru ẹbọ orú, ó gbèrú ó tèrú, ẹ wá wo rúrú ẹbọ bí ṣe ń gbe ni. Àrúdá rẹ̀ á sì máa gbè nìyẹn. Kọ̀pẹ́ kò jinná, ẹ wá bá ní ní jẹ̀bútúre là bá ní lẹ́sẹ̀ ọba rìsà. Bẹ́ẹ̀ ni, àwọn àgbààgbà mẹ́rin ni wọ́n ti ìkọ̀lé ọ̀run bọ̀ wá sí òde ayé. Àgbà alákọ̀ọ́kọ́ ni bàtà, àgbà ẹlẹ́ẹ̀kejì ni kóso, àgbà ẹlẹ́ẹ̀kẹta ni dùndùn o, tí àgbà ẹlẹ́ẹ̀kẹrin sì jẹ́ sẹ́kẹ̀rẹ̀. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin mú kan kéjì òde ayé táwọn ń lọ yìí, ìwo òjú mi èmi òjú ọ. Wọ́n ní káwọn mẹ́rẹ̀ẹ̀rin orúbọ. Bàtà sì gara, bàtà lòun ọ̀lẹ́bọ rú o, akúkú mọ̀pọ̀ náà ló tóbi ju gbogbo wọn lọ. Kóso náà ò rúbọ. Sẹ̀kẹ̀rẹ̀ àti dùndùn ní ń bẹ lẹ́yìn tó ń lọ rèé ṣẹbọ̀. Nígbà tí àwọn mẹ́rẹ̀ẹ̀rin dé òde ayé, wọ́n bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ tó lódùmarè ran wọn. Ọwọ́ adijọ́ kan, kábíyèsí ìlú ń wá pe gbogbo wọn. Epo òkè bí epo, ẹyẹ òkè bí ẹyẹ, wọ́n bá ní káwọn àwòsàn ṣàlù kí wọ́n wá dáfá. Wọ́n pe gbogbo àwọn onílù, gbogbo àwọn àjòyè ìlú tí lọ́ bá bí yìí. Tó ni wọ́n bá ń bọ́ sí gbàgede aré. Oníbàtà ló kọ́kọ́ bọ́ sí gbàgede aré o. Lonibàtà bá ju ọwọ́jà rẹ̀ sí bàtà rẹ̀. Lonibàtà ń pé tìwálá, tìtìwálá, tìtìtìwálá, tìwálá, tìwálá, tìtìwálá, tìtì. Àwọn àjòyè ìlú wa ń wò pé eléyìí tí ò mú orí kì í. Kẹ́ni tìwálá tìtì tẹ́lẹ̀ ń wí. Èyí orí kì kankan kò pè. Kálukú sà ń wo oníbàtà. Àwọn àjòyè ọ̀bọ̀ ọjọ́ oníkóso náà bá bọ́ bẹ̀. Lò náà bá bẹ̀rẹ̀ sí ní wí tẹnu ẹ̀ báwọn oníkóso ṣe máa wí. Gbogbo àwọn àjòyè ìlú wọ́n sà ń wo oníkóso ni. Ẹnì kankan ọ̀bọ̀ ọjọ́ onídọ̀ndọ̀ bá bọ́ bẹ̀. Onídọ̀ndọ̀ bá ju kọ̀ǹgọ̀ sílù. Ní bá ń pé ẹ̀rù ọba ní mọ́bà. Ọba tó ẹ̀rù ọba ní mọ́bà. Ọba tó bẹ́ẹ̀ lóní sẹ̀kẹ̀rẹ̀ ju sẹ̀kẹ̀rẹ̀ òkè lóní sẹ̀kẹ̀rẹ̀ hán sẹ̀kẹ̀rẹ̀ lódi ṣìṣì kiríṣì ṣìṣì kiríṣì. Ní gbogbo àwọn àjòyè bá mú etí ẹ̀sìn kí ni ẹ kọ́pọ̀ ìran tó ń tilẹ̀kẹ̀. Lójú agbó bá bẹ̀rẹ̀ sí ní dùn, lójú agbó bá bẹ̀rẹ̀ sí ní rọ́. Ẹ̀rí báyìí lonídùn bá wá yin ifá, ifá yin Olódùmarè ọba lọ́run. Ní bá ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní babaláwo mi sẹ́rinré kífá. Ọ̀yẹ̀kú díndín, ọ̀yẹ̀kú díndín. Adífá fún bàtà tí sí ọ̀rẹ́ ṣàgó. Wọ́n ní ọ̀kára ńlẹ̀, ẹbọ ni kọ́ wá ṣe. Ọgbọ rúrú ẹbọ orú, ó gbèrú ó tèrú, ẹ wá wo rúrú ẹbọ bí ṣe ń gbe ni. Àrúdá rẹ̀ á sì máa gbè nìyẹn. Kọ̀pẹ́ kò jinná, ẹ wá bá ní ní jẹ̀bútúre, jẹ̀bútúre là bá ní lẹ́sẹ̀ ọba rìsà. Ẹ̀kọ́ tá a rí kọ́nú ọ̀yẹ̀kú òdi talẹ̀ ni pé rúrú ẹbọ ní gbe ni, àìrú ẹbọ kì í gbé èèyàn. Láti gbà wá ti sẹ̀ ń lè èèyàn mẹ́rin tíjọ́ dúró lójú kan tí wọ́n ti jọ máa ṣòwò kan. Tá a bá ń sọ̀rọ̀ nípa àpé ọ̀run, ìpé ọ̀run tá yí ọ̀papọ̀ mọ́ ti kàǹdì. Ṣùgbọ́n ifá a máa tọ́ni sọ́nà. Ibi tí àwọn àgbààgbà mẹ́rin tíjọ́ ń tìkọ̀lé ọ̀run bọ̀ wá sílé ayé, bata ko jale gbogbo ana la mo pe bata to bi ju gbo awon ilu yoku lo o lo won le boru o n la gba gbogbo won alafoju di ti wa ti pe oni gara ti wa ti pe nte eyan o to ke eyan mo pe re oni koso na ti orubo o wa je pe dodo ati sekere nikan ti nbe leyin to lori rubo awon ni won wa gbori ni gbagede oba loni ni bi oni nawo nbi oni ko mo nbi olomi nira dodo ati sekere lo wa gbori loni ti wo na ba fe gbori lenu ise re baba gbogun omo ikan na ni ojo ga awon to nwo nwaju won nibi tan na ti bere nibi ti an rede to ba se pe ru seda dondo ati sekere yi to ba se pe ni seda ti an na nko bi oba ti e wa ri be bi wo na ba fe dabi tara waju e ebo ti sekere ati dondo ru ngba wa se to ba se pe ru oye ku odi tale nla da fun o ti wo na ba ti ru ebo yi ninu odu fo oye ku odi oro ri o tu ba yi o tu se ijo ti eda ba ti le sun to ti le da inu ro ijo na lo ti bere ase yori o ogun ogbon egbegberun la kare eyin ni gbogbo won to kadara ase nbe ninu oro be ni oro lọlọrun fi dale aye ti awon baba wa ba rin rin ajo de bi kan tona ba pin meji meta won o mu o kankun eji won o to ifa lo ni odu to ba hu loju opon ta lokoko da odu fa ngan nigba wa se eni to da odu fa ikini etutu to se toro re fi tuba to fi tuse to fi rile aye lo to fi rile aye gbe ebo ati etutu ita babo oru tan gbogbo re to nawo si yo wa to olowo ta ba ti e wa sise fun o pe olorin ilu o ti gba waju awon aje koja na nu en to ba ti gba pe sara nbe ko gba pe o so wa aje wa awon to nri loju orun na won de awon na ni won tu sugar gege ba se gba pe adua nbe adua lolubori olorun oba o si pe meji adua na la nse ni di sense adua ide ta kura won te ba rinrin ajo to ba de bi kan to na ba poruru mo lo to pin meji meta o yawo se gbese lo nje nbe bi an na o si ola anu ki bo si o se se rin on jeje iliri mo kan keji ko to ifa lo ban baba wa se to lati gba wa ti senu gbogbo nton ba da wole yo si pada mo yori si rere adegoroye igeadudi agbefagori ite loruko temi oloye otun oluawo

ẹni kala o ọtún olúwawo lẹ ìbàdàn olóyè ewéńjẹ adégoróyè igi àdùbí agbẹfẹgorí ìtẹ ọmọ dídá wa màá gún màá tẹ onísùlọ nìyàn kéèyàn ọmọ ṣẹṣẹ ẹni kọ máa jẹun bí ẹmí rí ọjà tẹgbẹ rẹ ń tà ní wọn gbé kalẹ lọọta ó ṣòwò gbéyàwó òré rẹ ń bẹ ìgbìyànjú rẹ ni ètò wọn máa rú orí tó gbé wáyé máa bà lọdọ ewéńjẹ àdùbí ọtún olúwawo lẹ ìbàdàn ní bàbá àṣàlẹ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgbun ọ̀kadà bàbá àṣàlẹ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ ti rí ẹ̀kọ́ mọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewéńjẹ àdùbí ń bẹ̀ tàbí kẹ́ẹ̀pẹ̀ wọ́n sórí 08033260141 olóyè ewéńjẹ àdùbí ọ̀tún olúwawo lẹ ìbàdàn lóní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.

0: Terms and conditions dey o. Drink responsibly. Na only for people who don't reach 18 years and above.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
4: Bí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣá ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK ẹ̀ wà.
5: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
0: Na the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now.

ẹyin tèmi mọ ọba ẹ ti wà ń bẹ ẹ kú lé o lélẹ ìjìnlẹ ti dé ọmọ tán sọ ti dé ọmọ tán sọ tán sọ tán ọmọ tán ròyìn tán ròyìn ẹ tọjọ kì í gbọ rédíò ni tó bá ti dé ó bá ń dúró tán ni ọlọrun ọba mi kábíyèsí ọba mi ara tó mú wa lọ mú wa bọ mú wa rìnrìn àjò à ń lọ à ń dé finilága tádìẹ ń tokú ìmọ bọ ìwọ náà ni ìwọ ni lana ìwọ ni lẹni ìwọ ni títí ajé ráyé ọba nípẹkùn ní ọba ẹyẹ ajá tún sí gbada lórí ẹ lálẹ yìí fàájì alẹ bọbù gangan ni a máa gbádùn ara wa tí ẹ kó ojú lọnà sùálẹ.

ẹ̀rẹ̀sùn wẹ̀rẹ̀sùn tó bá sùkò kiri ó máa pariwo. Bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ní gbọ́, èmi gò ní jẹ́ gbádùn. A máa lé yín kàbàkàbà, ẹ máa sáré gidi gan ni. Àbí tẹ́ ẹ bá túwọ́ lórí ọ̀rọ̀ mi nìkan ni.

lẹ́yìn àpọ́nlé brand imported àbùkù lókù ti gbé dé gan wọ́n ti ṣínú kọ̀ǹdínà tó o bá ti lu àpọ́nlé tán ni wọ́n ṣáàjì àbùkù ó ti fúùlù. Ẹ̀bá lóhun òrírù wa, àwa gan orí, ó ń pẹ́. Yorùbá rìfáàsì wọnú kànáà kò káyé. Ẹ̀sìn gbígbé mi débẹ̀. Kálẹ̀ bọ́ọ̀bù láwà. Délé ìjìnlẹ̀ lọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ bá sáré ẹkàn máa kú dànù ni. Àádẹ́ ṣe kádùn láì tí yín.

àwọn tèmi lórí facebook gudele akinbode délé ìjìnlẹ yakin adéwálé èèyàn ọ̀rẹ́ mi kọmíṣánná fún budget and planning nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀rẹ́ mi ni ayọ̀ bá mi òjò olúwaṣeun láti àtisbo ọ̀nàrẹ́bù ayọ̀ bá mi òjò rẹ́bàmù èèyàn mi dáadáa ni àjọ wà ní àwa náà ti mọ kọmíṣánná ẹ lè rọ wa àwa náà wà níjọba ẹ lè lé wa ẹ̀yin ò sí níjọba àwa wà níjọba wọ́n lọ gbé gẹ̀ẹ́sì jọba alhaji saheed ọmọgbọ́lá hàn ẹ̀ṣẹ́ bàbá gbọ́lá hàn gbogbo ẹgbẹ́dá branch 2 bánkì òdínáyà

0: ìṣọ́gbọ́n gbogbo wa. Ọyẹ fún mi ní láyọ̀, ẹ fún mi ní money gun. Ẹ̀jẹ̀ ń fi tí ẹ sọ̀rọ̀ àdìjà mi wíkẹ̀ndì là ń lọ yìí jàre. Ẹ ọ̀nàrẹ́bù ìjìnlẹ̀ 86 lórí TikTok ni. Akínbọ̀dé délé lórí Facebook. Hello, ẹ tàn lámì ẹ kalẹ̀ o. Àǹtí Àdùkẹ́ ni o. Àǹtí Àdùkẹ́ ẹ wà pa. Kí ló ń bọ̀? Kí ló dé?
1: Àǹgbádùn ẹ̀ ni o.
0: Popular demand àbí òṣùpá yẹn tó ó gbé yín débẹ̀ ni àbí kí lẹ sọ?
1: Ó gbé wa débẹ̀ o.
0: Ó gbé yín dé. Ó lọ fà.
1: Ó lọ fà.
0: Ẹ rẹ̀ jẹ́ tán ẹrù lẹ́nu.
1: Yíyún tó gùn ni.
0: Ó gùn gan.
1: Ẹ̀mí wò tán.
0: Kí ló ṣẹlẹ̀?
2: Actual story.
3: Gbogbo ẹni tó bá ń fẹ́ kí ti wá dá. Wọ́n níṣòwò àṣẹ tí táyọ̀ fi tán. Gbogbo ẹni tó bá ń fẹ́ kí ti wá dá. Wọ́n níṣòwò.

0: wọn ní ṣòwò ọ̀ṣẹ́ tí táyọ̀ fi tán gbogbo ẹni tó bá ń fẹ́ kí ti wá dá wọn ní ṣòwò ọ̀ṣẹ́ tí táyọ̀ fi tán.
1: La wà ní ààfin bàbá mi kábíyèsí aláàfin ìlú Ọ̀yọ́ à ń bá a sọdún ṣègbúlọ́la ẹ rí mi ń bẹ. Wọ́n retí ẹ máa ń ro kàálẹ̀ ọpẹ́ ló yẹrú.
2: Àti gbẹ̀gìrì.
1: Máa ń ro kà àti gbẹ̀gìrì lẹ̀.
2: Ẹ lọ́kùn mọ oṣù
1: páyẹn dán. Olúwa látó.
2: Wọ́n ẹ bá wa wá Adégétọ̀ fẹ́ tó parí ètò ẹ̀dá.
1: Adégétọ̀ lẹ fẹ́.
2: Àwọn Adégétọ̀ bàbá mi.

0: ṣe ti ta yóò fi tán gbogbo ẹni tó bá ń fẹ́ kí ti wá dá wọn ò ní ṣòwò ṣe ti ta yóò fi tán.
1: Kí èèyàn wò sùsùsùsù kó sọ fún ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ wípé yóò padà wà kísà ni irú èèyàn wò nírú
0: ṣe ti ta yóò fi tán gbogbo ẹni tó bá fẹ́ kí ti wá.
1: Tírú wọn bá ti gbọ́ pé ìràwọ̀ kan ń bọ̀
0: ṣe ti ta yóò fi tán.
1: Wọ́n kóra wọn jọ wọ́n lọ wá fọ́tò ẹni yẹn wọ́n wà á kóná lé lórí
0: ó ti di dandan lá
1: wọ́n fa yéṣu
0: ní ti dà
1: ọ̀pọ̀ wọn ló ti padà lọ ń ṣe àwọn nǹkan tí òye kan máa ṣe
0: èyí
1: sì má àwọn ọmọ tiyín ẹ̀ rán wọn lọ ìlú èbó
0: oníṣòwò àṣẹ ti ta yóò fi tán.
1: Ẹ má ọmọ tiyín ẹ̀ ń fi wọ́n jayé káàkiri àgbà ńlá yí ẹ bata yí ọmọ ọlọ́mọ jẹ́ ẹyin kò ní sinmi
0: ó ti
1: ọbẹ̀ yìí jèrè lẹ́yìn ọkọ̀
0: bí kí ti yín dà orúkọ ọmọlà kejì rí láburú gbogbo ẹni tó bá fẹ́ kí ti wá dá.
1: Òsín tó dàbí ẹ̀mí èèyàn ẹ̀mí èèyàn ó ṣe iyebíye gan tí ò bá wá ti jọ èèyàn lójú
0: robi simi
1: kí èèyàn sá fúnrú ẹ níyẹn ni
0: orí bí kó lè fòfà tọbẹ
1: èèyàn sá fúnrú ẹ níyẹn ni o
0: robi simi lá
1: jẹ ń bí gá korí bí
0: kó lè fòfà tọbẹ orí bújẹ yán
1: òṣùpá ìpáńgà ni jù sílé àwọn ọlọtẹ
0: robi simi lá jẹ ń bí gá korí bí kó lè fòfà tọbẹ
1: bẹ́ẹ̀ bá rírú wa yìí
0: robi simi
1: la o ti n sọ pe kii ṣoju oun la fi ṣe daadaa a si ṣe daadaa lẹyin rẹ
0: ori ibu jẹ
1: yoo mọ ni ṣode mi adabi ti n ba jiya lẹnu iṣẹ yi loku adabi ni o ti to
0: ẹlẹdumare
1: ẹ tí mo ń fọkàn kan ṣe pé tó bá ti ijọ́ kan ọlọ́run náà ó sì ṣíwé ìrántí kèmí náà wípé kí ìgbà mi náà ó dé kémi náà ó ráàyè tọ́jú àwọn ẹbí tèmi náà.
0: ló fi jẹ́ pé dandan náà ni ọ̀rọ̀ ọlọ́run lókè lẹ́nu.
1: bí mo ṣe wá ń ga inú tiyín ń bàjẹ́
0: kò mọ̀ nílẹ̀
1: bí mo ṣe ń tẹ̀síwájú inú tiyín ò dùn sí
0: i. ìṣàyídò òṣùpá
1: tí mò ń tiraka tí mò ń ṣiṣẹ́ bí ẹni tí mo wá ń jẹ̀jẹ́ ẹ̀ lérí.
0: orí mi kò lè fọ́fà tó.
1: tí mò ń torí 5000 travel lọ ìlú bí ìlú ọ̀wọ̀
0: bímọ kò rí bí
1: tí mò ń torí owó tí ò tówó
0: ọbẹ̀
1: ọrẹ́ kébí sàmọ̀bà palẹ̀ mi tí mi ò sì ṣàyọdún rẹ̀ tí mi ò garùn sí tẹ̀ ń ṣe ẹ wá ní ìnísinmi nílẹ̀ bàbá mi tán forí mi sọlẹ̀ sí.
0: ṣé pẹ́pẹ́ màá máa ṣe rárá.
1: máa rí bíi mímọ́ ẹ fẹsẹ̀ rẹ̀ padà bí ẹ ti wá ni àdàbí. ìwọ náà jẹ́ mọ́ sọ abiyamọ tó ń gbọ́ mi lé báyìí àwọn tán ń lé ibi sọ́mọ rẹ wọ́n ní lójú ayé àwọn kọ́ ni ó ti jẹ́ èèyàn ẹ kó jẹ́ èèyàn lẹ́yìn wọn èló wọn ń ta pósí òkú ìsanwó pósí wọn mọ ń dáwó rà ni
0: pé
1: gbogbo ẹni tó bá jẹ́ igi tó dúró ti ojú ọ̀nà rẹ màláìka já wọ́n ń torí òkè bọ́ sórí òkè wọ́n à ń gbàdúrà káàkiri
0: kó lè fọ́
1: ní ìránṣẹ́
0: mújẹyàn lọ́bí sí mi
1: ta ló ń ṣe rere sí tó ń lé ibi sí ẹ̀
0: kó lè fọ́
1: àmọ́ yí àwẹ̀
0: ibújẹyàn
1: a nìkan pàdé.

0: lórí òkè kan tí mi ní dárúkọ ó tún wá bá mi ní sẹyìn kọ ni mi sáà jìlẹ ní kò lè mi kọ wọn. ó ní ẹni yẹn jọ yín gan o. mo ní méjì méjì lọ́lọ́ máa ń dá yín. ọjọ́ yẹn ló gbé ọjọ́ kẹrin tí mo wà nú àwẹ̀ láì jẹ nkankan tí mo ń bọ́ lọ́hùn mi sọ̀rọ̀.
1: tó bá lẹ́kùn sí wọn máa ń lẹ.
0: mo fojú jẹ kò ní mi ò pẹ́ ránjẹ́ àwọn tó súnmọ́ mi mọ̀ wá mi wọ́n sì mọ̀ ṣe mi.

0: àbí n bá ti ṣe padà tán wọn dọrọ mi lẹ ní. Odidi ọdún mọ́kànlélógún ni.
1: Ṣàyẹ̀dọ̀ ṣùgbọ́n.
0: Mo fi jìyà. Nínú ẹ̀ Ọlọ́run ṣe dáadáa fún mi o.
1: Iná kò rí bí.
0: Mo ṣègbéyàwó mo bímọ.
1: Bẹ̀ orí ibú jẹyàn.
0: Ó sì tún fi ibi tí mo bùsùn kó tún fi dínkì mi. Ṣùgbọ́n kò rọrùn o.
1: Ṣàtọ̀ bẹ̀ orí.
0: Mo ń tọ́jú rí o. Mi ì rí olùrànlọ́wọ́ kankan. Tí n bá lọ bá wọn fún ìrànlọ́wọ́, mo dá yẹ̀yẹ̀ mi lẹ̀ ní.
1: Ajayẹyẹ ló tán.
0: Mo ti di ajú. Ọlọ́run bá mi. Àsìkò tó ṣíwò ìrántí kan mí bàbá rẹ́nikẹ́ nínú èèyàn kéèyàn tó ní kò ní ṣojú òun kó ṣẹ̀yìn rẹ̀. Àdàbí.
1: Sáyé ni bàbá bá ti dé.
0: Kájà ẹ̀wọ̀n ló tán.
1: A ti jì ìyàjú ká má já e lọ.
0: Bí ìgbà tó ṣùgbọ́n mọ̀ọ́mọ̀ ṣòro yìí fún mi. Túmí rí o. Mo rí o. Túmí rí o. Túmí rí àwọn nǹkan tí mi ò lè sọ. Wọ́n tẹ bá ní kí n nìṣó nlẹ̀.
1: Ń
0: fọ gbá yán ga o.
1: A ti jìyà jù.
0: Ń fọ ìgbà yán ga gidi gan. Tílẹ̀ ó ń mì tìtìtìtì. Ṣé tépù wọ́n ń ṣèkì tébù? Èmi ò fọ tébù pátápátá yányán ni o. Ẹ fi mí lẹ̀ kẹ́ máa bá gbèsè ayé tèmi lọ.
1: Ìṣọ́ bàbá ọba rùn, ó yẹ kí tọmọ ta sánsan. A ti jìyà jù.
0: Kí mọ́ jàyè lọ. Ẹ rí mi, ẹ wò mí tẹ́ḿbẹ́lú. Bẹ́ẹ̀ yẹn kan ló bírú èmi yìí náà. Bẹ́ẹ̀ yẹn bá rírú bírú èmi yìí nínú òdílé kan.
1: Ìyájú ká.
0: Wọ́n máa dúpẹ́ ni. Àwọn ẹbí mi ń dúpẹ́ tó bá ti ń rí mi ni.
1: Bàbá jà é lọ.
0: Nílé ìyá mi, wọ́n máa ń dúpẹ́ ni, wọ́n máa yọ̀ tí n bá ti yọ. Pé ìràwọ̀ ilé wa ló yọ yìí. Wọ́n ní kúnlẹ̀, wọ́n máa gbàdúrà fún mi ni. Yáyá mi. Yóò ní tilẹ̀kùn, yóò máa gbàdúrà fún mi ni. Wípé ìwọ náà rí nígbà tí mò ń gbé ọ lọ ọ̀sọ́ ewé nídìí ara rẹ. Ìwọ ẹ kan náà ní tún gbé ọ pọ̀.
1: Kí
0: n lọ fi mọ́ gé ewé. Lóko sàánsì. Ó ní kinní kan ó ta. Wọ́n máa sunkún pò fẹ́ jẹun ni. Ó ní ìwọ náà ló wá ti di bàbá lójú mi. Bàbá ìyá mi tó kù. Bàbá ìyá mi kú ní 120-something ni. Wọ́n máa ń gbàdúrà fún mi ni. Bí a ní gbogbo àwọn tí wọ́n ní ẹ̀mí òkùnkùn tí wọ́n tabà yọká ó padà borí wọn ni. Àdàbí tí Jésù ò bá sí lókè tí ò bá sí ànábì ni. Tọ́lọ́run ọba mi ò bá gbàdúrà mọ́ lóko.
1: A ti jìyà jù ká má já e lọ.
0: Kí ni mo ṣe, kí ni mo gbé ń gbá yín? Ilé Akínbọ̀dé délé gẹ́gẹ́ mi ni mò ń lọ.
1: Ó yẹ kí tọmọ ta.
0: Mi kì í ṣọ̀tẹ̀. Mi kì í dúró méjì méjì. Mi kì í bá àyàn kankan sọ̀rọ̀ ẹnì kankan. Ẹ wá ní dandan pé mi ò ní gbélẹ̀ yìí. Ẹyin lẹ́ ẹ̀ ní sí ń bẹ̀ mọ́. Àwa ó mọ wà á mọ bẹ̀. Á mọ ṣe ẹ̀mí, á mọ ṣe ìdààmú. Bẹ́ẹ̀ bá ti tú ẹni tó lẹ̀. Àjọ tẹsẹ̀ bọ̀.
1: Òṣùpá lẹ́ni ni o. Ọ̀la kọ́.
0: Àdàbí tí n bá dalẹ̀.
1: Àti ìmọ̀.
0: Microphone ni mo dojú kọ. Àdàbí tí n bá dalẹ̀.
1: Láti.
0: Ìbọn tí n bá dalẹ̀.
1: Ọ̀túnla.
0: Tẹ́lẹ̀ fẹ́ rí mi, ẹyin gan lẹ́ ẹ̀ ní símọ́.

0: Ọjà wọn pa o, mo máa ń sọ fáyìn olólùfẹ́ mi o. Ọjà wọn pa o. Wọ́n ní o safeguard ara rẹ o, wọn láwọn ò ní pa o. Wọ́n ti pa many many o. Wọ́n sọ pé wọn ò ní pa ẹ o. Ọjà wọn pa ẹ o. Dúró tako gallant. Safeguard. Wọ́n bá ju one wa, ju three four lọ. Lo upper cut, lo finishing. Ẹ̀ṣẹ́ Saheed mọ́ gbọ́n mi dáadáa. Àwọn ti PMS. Ẹgbẹ́ dá branch two bá ń tọ́jú bàmí. Fasiu Tommy owó lẹwà ìgbàjọba tiẹ̀ rọrùn dé ọkàn everybody balẹ̀ tanyanyan ni. Ó ti ń dá a báyìí àìní dá a mọ́ lọ́hùn ní jẹ́ òṣẹlẹ̀. Wọ́n ní gbogbo ẹ̀yìn driver à ń wọnú oṣù bàbà bàbá lọ ẹ mọ́ sọ ẹgbẹ́ lẹ́nu o.
1: Gbogbo

ayo teju oso awon temi te yin aye bi su esire o mi dada ni omo mi adesola sayidi lati dublin lori ede island ara awon mo mi ti mo ko ni olorun ba mi si je n sase yori lori e idoto mo ira fensa o gbe wa ba mi o ni oga mi gbadura si inu mi dun ayo mi kun obi bole loju mi se pe awon mo mi no mo si daada loju mi bayi sayidi won ni foku re ranse le nigba ti o se yawo nilu eko o ni oga mi o fe ke wu agbada wa ni nkowo si yin lapo eyin ni baba mi lojo yin inu mi dun ayo mi kun o tun ba mi nu alaafia mo tena oko debe won ki mi lotun lo si mo si se daada ma mo to n tele mi niyan bẹ́ẹ̀ bá mọ rárá ẹ sáà mọ làǹbòrò kì í ìjọ tí iléeṣẹ́ ẹ kọ́kọ́ gbé mọ́tò fún kò tí ì gbé lọ fún àwọn tó ní ọ̀dọ̀ mi ló kọ́kọ́ gbé ó ní ọ̀gá mi ẹ bá ń ṣàdúrà sí iṣẹ́ ọwọ́ yín rẹ kò gbọ́dọ̀ bàjẹ́ ọmọ mi kan ń bẹ nílé ẹ̀fẹ̀ ó ti ẹ̀fọ́ ń bù ó ti tu wá ṣe kí ni ó ti bẹ̀bẹ̀ ṣèyí ìjìnlẹ̀ mo yọnu sí ọ lẹ́ni mọ ṣe dáadáa mọ lọ́nu ayé ọdún 2015 tí mo ṣe 15 years anniversary ni mo ṣe àdúà fún ọmọọṣẹ́ mi márùn-ún gbogbo àwọn márààrún ló sì ṣe dáadáa lónìí sinmi ìwà tí wọ́n jẹ́ wọn mọ́ ní wọn tí ò tí ì ṣe wọn tún ti ṣe mẹ́nìmẹ́nì lẹ́yìn rẹ̀ ọmọ mi ọ̀rọ̀ dọ́là ó dà wọ́n rú nílùú èkó ní kòròdú mélòó ni mo fẹ́ wí mélòó ni mo fẹ́ sọ ọmọ mi ẹjọ́ rìn lè ń bẹ ń léṣà àwọn èèyàn mọ ní ijó labákàrà dákàrà ń bímọ bẹ́ẹ̀ wọ́n ń kóra wá kí ni táwọn tí ń bẹ ń sọ́sẹ́ẹ̀sì ni mo fẹ́ sọ ní táwọn tí ń bẹ ní solution bẹ́ẹ̀ lọ àtúmọ̀ ṣe dáadáa síra wa ẹgbẹ́ kílẹ̀ ni mo tún ṣe.

0: Bami dada semi ogun to yinbo bebe to worldwide Bami dada ni ni ma ku wa ki lataye ko si nkan kan bebe to worldwide awon le lo discover Saheed Osupa bebe to worldwide aye mo kola awon Osupa na si mo pe bebe to o baba Shadia I understand
1: ojo to ti
0: nigba ti le lo yi awon bebe to yi duro tan we ma worry ama ma ri ase ama ma se ti e die ni o bere se exhibition lodun yen
1: owo lo ra fi pe le si ari
0: po ba se 30 days
1: da
0: ba gbo ba yi igba nfa yo se ja pada kiri re nbi kan ibe ninu nbi yin lo ye ke wa nbe ko le je yin lo lai lai ase ti wa lo kan bayi ta ba ko me yo to ka won kan ile aye se ri ni awon kan lo wa nbe keyin to de lẹyin tin o ka wa lẹyin awa yo ka won kan lẹyin awon yo to ka won kan aga kan fe nikan ni gomini e pe meji ninu ilu kan ka lo irade bi kan ba kun wa fe lomi nsin baye se nlo niyan o le jewo nikan lo lai lai ko possible bo fe bo ko relegation o wa yo pada si division o ti o wa nu le ti o mo wu awon awon se gan gbadagba mi o ti ku won wu awon si Ronaldo leni ni won lo wa nbe ngba yin ton play won ti bi awon si Ronaldo ta won si Ronaldo ba ku mi awon Messi to tu ka won kan
1: eyan se
0: baye le aye se ri ni to ba wa gba lero wa wa gba nti wa ti pa iku wa de lo wa mu olo wa ni mo nkan kan won to ba se dada won to se dada si yen won na no mo pe ah agba doctor medu ah ki lo de gan me ba de secretariat ẹni tí wọ́n to fọ́tò àwọn tó ti lọ tààrẹ́tọ̀ tààrẹ́tọ̀ ńgbò ya fọ́tò gba òkè mọ́ wọ́n kó fọ́tò àwọn kan wọ́n dojú wọn bólẹ̀ ni ẹ bá dé government office governor office mo ti wọ bẹ̀rẹ̀ adarí ẹ ráwọn gómìnà àwọn tó ti jẹ́ ti jẹ́ tọ́jú ológun gbogbo ẹ̀ àwọn fọ́tò wọn tí ò gba òkè mọ́ wọ́n gbé mi sílẹ̀ nílẹ̀ ẹ bá dé director office mi ní new photo ẹ tó bá wà mẹ jáde ni wọn wà lẹyìn rẹ tó bá ti kú mẹ wọn sùn wọn tún gbé tẹlòmíì sí bí láyé ṣe rí nìyẹn ìyẹn máa ń gbà ní ìyẹn dẹ máa ń prepare fún

ọ̀fẹ́rẹ́ yìí fún ìyàwó mi nílé ó fún mi ní yàrá kan ó tún fún mi ní bèbí sí ó tún wá fún mi lẹ́nà sí.

0: kalẹ̀.
1: Gbogbo èèyàn tó bá bá rin àlájà Abbas Qudus. Olúwa jùlọ.
0: Gbogbo ọ sí jẹ́ ẹ̀fẹ̀ mu.
1: Àgbákin Abọ́bagúnwà of Yorùbá land. Ẹ bá ń kí wọn dáadáa pọ̀ ṣeun mi o. Lọ́jọ́ kẹta oṣù karùn-ún.
0: Ṣàbẹ̀ jẹ́ ẹ̀fẹ̀.
1: Tá a mú ní Genesis Hall nílé Ìbàdàn.
0: Ẹ mú mu ni.
1: Tá a ti dúpẹ́ lọ́dọ̀ lọ. Appreciate your night ń bọ̀.
0: Ìjẹ́ mú mu
1: wa. Ọjọ́ yẹn làwọn ẹ̀bùn tá a sọ lẹ́gbẹ̀ẹ́ lọ.
0: Ìjẹ́ mú mu wa.
1: Dídí ilẹ̀.
0: Gbogbo
1: jíjẹ mo mọ̀ yí pé ọlọ́run ọba mi dúró tì mí gan ni o. Tí ìbáṣepọ̀ lo bá ń bẹ ní ìhà tèmi kí ni ìbá ti máa wí.
0: Pé kí lẹ fẹ́ jẹ.
1: Disappointment méje níjọ́ kan ṣo lọ́rùn ẹnìkan. Ṣé ẹ fẹ́ pa mí ni.
0: Kí lẹ fẹ́ jẹ.
1: Ìgbìrìnṣẹ́ láti kọ́kọ́ ní pọ́blẹ́mù. Ìgbìrìnṣẹ́ òde.
0: Ẹ jẹ.
1: Ìpapò ní irinṣẹ́.
0: Jẹ kí lẹ.
1: Wọ́n láwọn àrẹ́ǹjì. Kí ló ṣẹlẹ̀. Gbogbo kọ́kọ́ dàrú everything kọ́kọ́
0: sílẹ̀
1: kílẹ̀
0: fẹ́ mu kílẹ̀ fẹ́ jẹ
2: kílẹ̀ fẹ́
1: bá tún gbé fóònù ọlọ́run òní já tẹ́
2: kílẹ̀ fẹ́ mu
1: gbogbo oníṣe oníṣẹ́ bíi márùn lẹ́ẹ̀kan náà mo ní ìtọ́ bá kọ́kọ́ dé ní ìfòlówó nu
0: yìí. Ọgbọgbọ jíjà mú mu wa ìrọ̀rùn ni.
1: Àbúrò mi kú ete kú ete ló kọ́kọ́ tẹ̀nà wọlé ẹ mú di tírélà wọlé gidi gan ni ó ní ọ̀dádé ẹ jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá ń pọ́n lé. Ó yá ọ̀yẹ́ mọ̀ kó nǹkan wọlé ń tòtò ẹ̀fọ́.

0: mo n tẹyan lọwọ ni sare sawojo ori yomi azat lo kokko gbe owo jade o bere si ngwe se mi pe ajo jiya eni asi jo gbodo joro e oni iwo mo oni ataye ko bo ni ke ataye igba ta ma nlo isu isu didi isu sisun a mo lo mo ra lo legbe titi a pe ra bo yo yo yo ja mo lo ta ni moto ta ni nkan kan a fe se lati wo road de bi su esin e ba nsa to ya n rowo okada ọ̀rẹ́ mi apá àti sàràfà sàràfà ọ̀yọ́ wọ́n lu bẹbẹ ọ̀rẹ́ wa ló ṣe nǹkan àwọn kan tún gbé bàbá débẹ̀ pé ọ̀rẹ́ wa ní sẹ́ ajọ́ mọ́ wà ní ọ̀rẹ́ ń jẹ̀yẹ lọ́wọ́ mo gba ìpè lórí fóònù ẹni yẹn ti promise mi ló di di nǹkan ọkọ̀ mi tẹ̀kọ́ balẹ̀ nìyẹn lọ́nà tí ní bá kọ́ tẹ̀ ọkọ́ sẹ̀ ó ní òun mo tún ń jẹ̀ yẹn lọ́wọ́ níjọ́ kan ṣoṣo náà ni
1: ọmọláwá ni máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan alias baba promo
0: alẹ́ bọ́bù làwọn ẹ̀ṣẹ̀ ń bọ́bù jàre ṣẹkẹrẹ lódélé ilẹ̀ o mo ti ní ìnísàn kankan lórí ẹ̀.
1: wálé làwá ni àlàyé mi
2: bàbẹ́ àlàyé mi rùpẹ́tù àdìsó látọ̀ sí wa.
0: àwọn tó wá sọ̀tẹ̀ tí wọ́n wà
2: bàbá ló
0: ń wọn náà ń padà ń gbé.
1: bàbá promo
0: ọlọ́run
1: àlàyé mi
0: ọlọ́run ọlọ́run
1: bàbá promo
0: ọlọ́run ìwọ náà ló tún mọ ọjọ́ lọ́hùn.
1: bàbá promo
0: ọlọ́run ìwọ ló tún mọ ọjọ́ lọ́hùn nígbà tí ayé bá tún já ìwọ náà ló tún mọ ọjọ́ lọ́hùn.
2: bẹ́ẹ̀ àlàyé mi
1: ọmọdé lè jìnà àlàyé mi.
0: Alájì ìgbó ìga làwà ìran ìbúra fájà lọ àṣejù bàbá ọjọ́.
1: Ìyàlá Ẹ́rì.
0: Ìjókòó tolú ọ̀ṣọ́nà gbẹ́sìn. Àgbẹ̀ kan ò ní rìn nàkà. Àgbẹ̀ kan ò ní bòrè bí alárìn nàkà ojúlówó ọmọ àlàbí adé ẹ̀yọ́. Ó dìde èrè fún bàbá yìí fẹ́ràn mi gan.
1: Kúkúrú bí ìlọ́níà.
0: Ọdẹ bẹ̀.
2: Kúkúrú bí ìlọ́níà.
0: Ọmọ ìhọ́sìn ìrìn àníṣe bẹ̀ bọ̀ kí lọ́ọ́ sẹlẹ̀.
2: Ojú ẹ̀

0: àwa ń jayé.
1: Àwọn tó tètè lọ lé ń gbọ́ yẹn nígbà tí ròyìn ń kàn wọ́n. Àwọn tó bínú lọ tí ròyìn ń kàn wọ́n.
0: Àwa ń jayé.
1: Àwọn tí wọ́n wá wọ́n ni àwọn bá mi dúpẹ́.
0: A máa jayé dòun.
1: Dúpẹ́ náà, wọ́n tún bínú náà ni. Kí ni mo wá ṣe?
0: Máa jayé dò.
1: Kí ni mo gbé ńgbà yín? Kí ni mo rà nígbà yín?
0: Ilé ṣẹṣẹ mọ́ ṣá.
1: Ilé bá láàánú lulẹ̀, ilé ẹ̀ ní sí ń bẹ̀ mọ́ àwa ó wà ń bẹ̀, a sì mọ jayé lọ.
0: Kòtò àrò ẹ jayé lọ bí ẹni jẹ ṣu.
1: Ẹ tún wá ń mú fó, ẹ tún ń gbà wọ́n kan lẹ́yìn tí wọ́n sọ̀pọ̀tì. Ẹ wá ìtẹ́ máa sọ̀pọ̀tì ẹ.

0: eré tí papa ṣe fún mi lọ́jọ́ náà rè ó fi yẹmi tó daṣọ àṣírí bò mí tó daṣọ ìbò mí ẹ ń bínú ẹ ń sáré kiri ẹ wulẹ̀ bínú kú dànù ni ẹ wulẹ̀ wábẹ́ tírélà dànù àdàbí tẹ̀yìn ló bá bímọ ọkùnrin ló kù ẹ dúwọ́ lọ́rọ̀ mi mo ti gbìyànjú mo ti sá pamọ́ mo ṣe gbogbo ẹ̀ ẹ̀yin èèyàn ẹ mọ gbàdúrà fún mi ẹ̀yin wòlíì ayé mọ gbàdúrà fún mi ẹ̀yin àáfàá ayé mọ gbàdúrà fún mi ìràwọ̀ yìí ò gbọ́dọ̀ kú
1: kò
0: gbọ́dọ̀ tán ró ní ipú ní tọ́lọ́wọ́n bá mìíràn wá ṣe kò tíyẹ̀ tí ì ṣe kankan rárá ẹ bá ń lara èèyàn ẹ lara lara lara lara lara ẹ lè mú mọ́ra ẹ tún lara mi lójú mi kíni mo ṣe. ẹnu iṣẹ́ yìí náà
1: fún mi lẹ́dí ọmọ lẹ.
0: àyàfi táwọn ọ̀gá àti yín bá fún yín ní wàhálà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe filé ayé sú mi lẹ́wàá lọ bẹ́ẹ̀ scott free ọlọ́run mi ń bẹ lókè.
1: bọ́lá ọ̀rọ̀ náà sí sport ọ̀sùn tó bàjẹ́ inú
0: ìwà. ẹ jẹ́ ń bọ́ sápá bò mí ìjàre ẹ jẹ́ ń fi bàbá yìí pamọ́. ẹ má kaálẹ̀ bẹ́ẹ̀ yẹn bá kaálẹ̀ copyright ó gbé wọn. copyright ó gbé mi ò tí ì jù ú gbòòrò ó sì máa jù ú sí gbòòrò. kù díẹ̀ copyright ó gbé bẹ́ẹ̀ bá ilé lọ kaálẹ̀.
2: àwa ni superstars international àtúngbẹ̀dẹ̀ o àtúngbẹ̀dẹ̀.

0: sẹ́yìn ọjọ́ tí ìyá yín bí yín wọ́n sin bí yín ọjọ́ tí bàbá yín bí yín wọ́n sin bí yín ẹni pé kíbi má padà lẹ́yìn ẹ̀yin kíbi má bá wọn ni ẹni pé kíbi má padà lẹ́yìn ẹ̀yin kíbi má bá wọn ni ẹ pẹ̀ láyé lágbá olódùmarè ẹ fọ́ pawú ẹ fẹ́rẹ̀ jù láti kẹsàn-án lámìlẹ̀ kan ló kọ́
1: ojú ò ní jẹ́ ọ̀bádà ẹ ṣe kan ẹ ṣe ògùn dúpẹ́ o.

0: ìkànnì adẹ́rìn pòṣónú.
1: Ẹni ọwọ́ sẹ́wọ̀n bàbá wa, ẹ sọ fún ọlọ́run, olúwa gbogbo kùdìẹ̀kudẹ ẹnu ayé bàbá wa, olúwa sọ di pẹ̀tẹ́rẹ́, olúwa bí bàbá wo, olúwa wo bàbá palọ̀.
2: Bẹ́ẹ̀ òun olúwadì yìí, bàbá òun olúwadì yìí.
1: Dádì ẹ̀yin ni sa.
2: Èmi
1: bẹ́ẹ̀ni sa.
2: Olúwa dúwàwò lórí gbà.
1: Dádì bẹ́ẹ̀ mi sè dárí ni.
2: Ẹni ìwé olúwa náà tó ń dẹ tó ń dára tó ń bẹ.
1: Dádì mo lè lu
0: nǹkan. 32 FM 95.9 ọjọ́ gbogbo k

0: sọ̀rọ̀ wọn ni kara movement. Ilé yẹn mo ti ń kan fún 17 years ní ilé bo. Ilé yẹn kan wà ń bẹ̀. But for the glory of God, lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn, mo akọ ilé yẹn tán within January till now. Láńlọ tó ti wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòun, ó ní àwa lòun fẹ́ kára aláàlówó, ó láwa lòun fẹ́ bóun máa da dúró dé wa. Ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi, àtúra.
1: Lona. Èlé ìtẹ́yìn kọ tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọdún mélòó?
0: 17 years.
1: 17.
0: Bẹ́ẹ̀ni.
1: O wa ìgbà wo lẹ wá síbí?
0: January.
1: January. Ẹjọ́ àwọn tó ra cement.
0: Yes sir.
1: Ṣùgbọ́n ẹ ṣe wá kúrò mí.
0: Ẹ mo wá sọ fọlọ́run, mo ní kó bá mi kọ́ ilé yẹn parí.

0: that use that clause over you.
1: Ọkùnrin mi ń bẹ.
0: There are some men.
1: Abẹ́ àdàbí obìnrin náà wà.
0: They are under the clause of a woman.
1: Ìyáálé máa sá.
0: Oh my God.
1: Ó ti dáṣẹ́ rú mọ́ wọn lọ́wọ́.
0: He has scattered all their wealth.
1: Ẹlòmíì ń bẹ obìnrin ni.
0: Some people they are with.
1: Abẹ́ àdàbí ọkùnrin
0: lọ́wọ́. And they are under the except of a man.
1: Olúwa sí ilẹ̀kùn náà.
0: Open that door.
1: Tó fi àdàbí.
0: That they shut with a clause.
1: Ẹyin ọmọ ẹgbà.
0: Children pray.
1: Àwọn òbí ẹ tí ò mọ condition tó
0: wà. Your parents
1: are
0: don't
1: nígbà tó oríṣẹ́
0: àwọn ìjàdọ̀ tí
1: wọ́n lo àdàbí
0: olóró
1: ẹgbàdúà
0: ọ̀sán
1: ni o mọ̀ fẹ́ tó lọ
0: fẹ́
1: wọ́n lo àdàbí o
0: wọ́n
1: ti fi tilẹ̀kùn
0: bẹ́ẹ̀ yọ
1: ó ma lọ
0: bílọ̀s
1: ilẹ̀kùn tán fi àdàbí
0: ti
1: wà máa ké
0: wà
1: ní bàbá mi ẹ
0: sí
1: ẹ fàánú
0: sí
1: ó yá ọlọ́run àwọn wòlíì.